0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Wọ́n ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 0080.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdúkọ àti iyọ̀.
3: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: ti maga ba mu inu bi mi laaro yi mo si le binu tan yanyan ti ma wa binu mo ni karo yin laaro yi
1: ya ga lo da eyu ga lo da
0: ko ba isa
1: iro ga binu ba se bu ya le ya ma bi
0: abe ri go won be da ni firi Sherry, wa meji teri ise to lo ran ka ka royin
1: be ni
0: ka seto fun yin ko kede dun marin marin leyin e be ah ogo olon la nduro de ki olon ko si bukun wa
1: ko da wa lola
0: leni ati lojo gbogbo ise wa ko ba ni fi alubarika to po ko ba ni dabo ko bujo
1: loto
0: ati losi
1: amen somebody amen
0: ese na ti na nke fowo re boju
1: ese sino
0: oyo wa adua bibo to lo aparisi
1: Splash 105.5 FM. Tifun tedo toju abameta ohun na lele to pe ose eyin na mo lo ni worowo ohun na la mo nse amo eyin o ni wi pe a ni kan to ba ya ka o temi lade loko titemi e mo ba wa kalo
0: okay ay eje ki n gbe latagbon oselu ko to di wi pe awo inu iroyin to ni se pelu awon akeko ati oluko ti won jigbe ni ipinle Oyo lowo yi oro bare si ni jade wi pe oro di bi igba te yen ta eyi je yi o je ileke mo si jale mo jata ibi kan na ni okuku pada ja si leyin ti won ni awon alakoso keko iwe won fi ipo sile lati lo du ipo ni awon ipinle onikaluku won ninu won na lati ri Adelabu ninu won na lati ri Tugar ninu won na lati ri Alkali awon alakoso tele ni awon wo ni ayanyo awon wo ni tulule leyin ti won ko iwe fi ipo sile o gbe ti fun tedo iroyin jade laaro yi e fo kan bale abujo se ti yin teyin no si ma gbo
1: to ni won gba ta si bere latagbon mi oselu eje ko mo lo be iwe iroyin the nation toju abameta iroyin to nle waju re na lo nso di mimo wipe Muftwang Wadada Galadima Daladi won ni ise ri gbogbo awon ta daruko awon na ni won jawe olubori o ninu eto idibo abenu awon ti o dije dupo gomina ninu egbe oselu APC won ni awon aseyori yin ko ipinle Plateau Nasarawa Adamawa ati Kwara ni won ni baba Wali na ni o si fi eyin awon mefa yoku janle lati jeyo gege bi oludije dupo gomina ne ipinle Yobe o won ni Abdulrazak won ni se lo de leyin eni ti o kokko tin so pe ohun lohun fe won ni bi iseju melo si asiko ti won o dibo ohun na lo lobiri e ma lo U-turn o yi o lobiri po iwo ko won tele mo won tele omo won tun ti se kini o tele lomi o se lu won pe yun o fe wa dabi owe ta mo pa nba de Ibadan lo wo mo layipo o lo layipo fun ni
0: oju eyan ba si mo layipo ko mo na
1: ko mo badan oju iwe kerin iwe iroyin the nation ni iroyin on wa
0: okay lowo yi oboruori na lo ti nse atileyin fun are orilede Nigeria Bola Tinubu bayi iroyin to jade ni apa be ni lori awon akeko ti won jigbe ni ipinle ti Oyo oro ti njade bayi wi pe awon agbesunmo miun won ti fi aye sile fun oro lati bere sini ma jade lati igun mejeji eje ajo soro ni to be no be kini yo pada waye lori oro yi ati wipe gbereke nti won pada nso loro bi awon ba ti e soro ta la won fe ba soro eni bayi la won fe ba soro ka won to le gbo nkan kan eni bayi ini awon fe ba soro ah oro nboro bo ego alare ni eni asin gbe yawo bo wa ba koni garun e fo kan bale temilade nbe legbe mi mi fo mo duro tan ṣugbọn ọlọrun o ṣanu fun a awọn ọmọ yo didiri ati awọn olukọ won na ti won be ni igbekun lọwọ yi iṣẹda o ba ni kun won lorun o yo si ba ni tu awọn eyan won yi sile alagbara kankan ta le sa iṣẹda o
1: to lori isele to waye ni ipinle oyo won ni ni ana ohun na ni won gbe oluko eleyi ti won se kupa lasiko ijinigbe na won ni ana ni won gbe wo kale lo won ni e wa wo bi omi je bi awon eyan se nkawo leri ti won se nsukun lasiko ti won gbe oluko na wo kale lo oju iwe keji iwe royin the nation ni ekunrere royin ohun wa keledumare ko ba wa te oluko na safefe re
0: ko si lo
1: ti awon molebi iyawo atomo ti ofisile sayi lo
0: Yakobo Gowan soro kan bi leyin ti o se agbejade iwe etoko oni eje ma wi pe ko gboro iru won oni ko wi ko ma ni a ke se
1: bo bo o dawo
0: ke yo ko onje jo ni ke yo ko onje jo ni ko
1: to ti wa mo nya mi lenu ani ikaye ti awon eyan bayi ti won ba nko iwe a wa ri awon ti won mo gbe owo gbengbe gbengbe
0: se size ti awa ni
1: ebi awon mo kan kuku fa wa ka
0: se size ka se size
1: ti sewo re fun wa
0: eh
1: se won ba fi bi
0: wo le go je awon ba re ti sewo le is it like that
1: so you encourage wa lati mo fi kawe
0: ka mo fi kawe
1: o ni ti won ta
0: abi ero lo
1: eni ti o ba ni fun le gba ko le je mo wu eni ti o ba je nkanu ko mo re
0: is it resistant re mo ka
1: iwo ga mo re a jo fi ku sa so tan
0: ah ja won yan go
1: ah
0: emi o mo won ti go
1: won
0: ti go ta wi yen boya yakubu go wa na si gbo ni si yo fi ti eranse
1: abi
0: yo si fi temi na ranse ko si ti bi se yen
1: complimentary copy
0: yo to bu wa lu abo gba lowo edmond ni
1: ah le so oga de yi o
0: edmond obi le o fi ranse o
1: abi
0: okay yakubu go wa nsoro nbi oni afọlọrun nikan lo lawun leyin idite gbajọba ni ijo ni awon molebi ohun won da lai ni le lori tan ṣugbọn ọlọrun nikan na ni oba to ra awon to gba awon to si ra awon kale tan yanyan leyin isele idite gbajọba ti o sele yi ṣugbọn iroyin kan wa re ti mo lanfani lati ma ri lapa bi gẹgẹ bi mo ti ri ninu iwe iroyin ti Saturday Punch won ni ẹgbẹ oselu ti ADC ni won fi esan kan ajo ti ICPC wi pe won da won agbagba ninu ẹgbẹ oselu nloko won o je won lanfani lati ri Erufai ni akata ibi ti won fi si sibe sibe na ile ejo o pa lase o si so ni oro jade wi pe King Gibe na lo lagbara lo si lase o lati kopa ninu eto ninu egbe oselu ti ADC gege bi ati ri lapa bi iwe iroyin Saturday Punch ona lo gbe jade
1: to won ni awon gomina akume atawon yoko na ni won ti setan o lati duro digbi ti won si tun soro sawon eyan leti wi pe eje ateka fun are tinubu gege bi won sese eto edibo abenu lati yan eni ti o dije dupo are labe egbe oselu APC won ni awon ward ele to fe to egberun mejo niye kakakiri orilede ohun na ni won si ti di ibo ohun o iroyin ohun wa loju iwe karun iwe iroyin the nation emi ro pe consensus
0: yay olu eledumare sanu fun a
1: iba mi
0: iroyin eleyi ti mo fe ka daily post lo gbe ṣugbọn mi ba wi bo ti wi emi e se oloselu
1: okay.
0: I'm not a politician lowo yi amechi lo soro nbi o pe ki lo so ni ó ní àwọn olóṣèlú ò ní yé máa jí owó òlú. Politicians won't stop stealing if Nigeria ebo ló da kinju kini ilẹ̀ o. Yorùbá rẹ̀ ó le díẹ̀. Hey, if Nigeria don't stone us, stone them. Èmi ò ṣe olóṣèlú náà. Tọ́mọ Nàìjíríà ò bá wà wọ́n sunsunsun, kí wọ́n sì máa na àwọn ní pure water. Ẹja gbé báwọn, pure water sì san ní olókògbọ́yìn òkògbọ́yìn. Àmì ẹ̀chí ló sọ ó, èèṣe mi. Ìwé ìròyìn Daily Post, òun náà ló kẹ̀dẹ̀ gbé jáde láàárọ̀ yìí. Àmọ́ ṣòwò rẹ̀, ó gbé ìròyìn kan lápá bí tó sọ ó, wípé àṣẹ rí tí òun bá wà ní ipò ààrẹ, who is Tinubu? Ta lo bí gan-an tí Dorí Àtíkù, òun ó ṣe bẹbẹ jù wọ́n lọ, òun ó sì ṣe bẹbẹ tó ju bẹbẹ ju àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí òun dárúkọ ìtorí pé òun ní ọpọlọ, òun sì ní ìrírí àti ìmọ̀ tí èèyàn lè fi darí ìlú ju Tinubu, Òbí àti Àtíkù lọ. May God help us.
1: Àmì.
0: May God help us once again.
1: Àjọ INEC ti sọ̀rọ̀ o. Àjọ INEC ní wípé ìdájọ́ tó wáyé láti ilé ẹjọ́ olóhùn ti ṣètò òun ó jókòó sórí tábìlì òun ó ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa.
0: Àgbáyà.
1: Èyí ni ìdájọ́ òun náà ló wáyé lórí àtẹ ètò ìdìbò. Ó ní ṣùgbọ́n òun ó gbéyẹ̀wò dáadáa o kó tó di wípé òun gbé ìgbésẹ̀ o.
0: Ok, àkòrí ìròyìn eléyìí àkòrí ìròyìn tí aláǹfààní látún ti rí náà ni. Wọ́n ní Honourable Adams Adébáyò Yusuf. Òun náà ló mọ̀ ti sọ danyayanya báyìí wípé ìròyìn ẹlẹ́jẹ̀ náà ń gbé kiri o. Tẹ́ ẹ bá ń gbọ́ wípé ẹnìkan jáwé olúborí bí kan náà láì. No be true, àwọn ìròyìn tí a ti tọwọ́ bọ̀ àwọn àbájáde ìsìbò tí a tọwọ́ bọ̀ ni ìyẹn ní Ìbàdàn North West Federal Constituency. Iná ni ọ̀rọ̀ ń jáde sí o gẹ́gẹ́ bí Honourable Adams Yusuf bó ti ń sọ di ọ̀rọ̀ wípé nínú ìròyìn yìí ẹ gbọ́ òkodoro àti ojúlówó ẹ̀ bó ti ṣe rí. Àwọn aláǹfààní àtúntí rí àkòrí ìròyìn míì. Eléyìí tó ń sọ di mímọ̀ wípé Honourable Olúṣínà náà ló ti rí tíkẹ́ẹ̀tì gbà nínú ẹgbẹ́ òṣèlú ti ADC láti díje dupò Olúyọ̀lé Federal Constituency Abuja Straight. Iná ni ìròyìn yìí ló ń sọ gẹ́gẹ́ bí àkòrí lápá bẹ̀.
1: Tọ́ wọ́n ní ìròyìn eléyìí náà ló ń sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè míì eléyìí tí wọ́n bá ń wá ìwé ìgbélùú ní ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní wọ́n kọ́kọ́ padà wálé náà o láti wá fi orúkọ sílẹ̀ láti wá ṣe
0: gbogbo
1: ètò eléyìí tó wáyé kan ṣe ilé láàbọ̀ ìsinmi oko
0: Nàìjíríà
1: bẹ́ẹ̀ ni kí ló dé.
0: Ẹ má bọ̀
1: Nàìjíríà
0: ti bẹ̀ta. Nàìjíríà ti bẹ̀ta, ó ti bẹ̀ta là ń sọ yóò ti bẹ̀ta.
1: Ṣebí wọ́n ní kí wọ́n wá kí wọ́n wá apply kán wá forúkọ sílẹ̀ ni. Kì í ṣe wípé
0: a padà kọ orin Nàìjíríà ti bẹ̀ta tí ó kúrò ní Nàìjíríà gò bẹ̀ta.
1: Àmì o.
0: You get it?
1: Bẹ́ẹ̀ bá jẹ́.
0: Ìwọ ni àbọ̀rọ̀ mọ̀ jẹ́. Irú àwọn eléyìí tá ni wọ́n padà gbọ́mọ̀sọ yìí ní sí. Tó náà bá ti dán gbọ́mọ̀sọ ọ̀rọ̀ ti yanjú. Ẹ sájà mọ̀ kí ló mọ̀ ti ń lejú kí ní sí báyìí. Abẹ́ wa gbà mí lọ́wọ́ ilé ni. Ṣó mu tí àbí kòdó lọ fẹ́ mu. Ètò bá fẹ́ kò sí èdí ò sílẹ̀ lórí tábìlì já mọ̀ bó bá polówó ọjà ọjà polówó bó sì polówó já káráńgá wa kákàrò yìí nìṣó kò jù bẹ́ẹ̀ lọ.
2: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
3: Ọlọ́run mọ́ láyé mi. Ìmọ̀lẹ́dẹ́ ọ́. Kò ní ọlọ́run àgbáyé ni. Apostle Dr. Lai.

May 29 lórí ilé agbára ẹ̀mí mímọ́ Holy Ghost City ẹ̀mẹ̀rẹ̀ agbègbè kílà òpópónà Masọ́sẹ̀ Ìbàdàn sí Abẹ́òkúta níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dẹ́ nípínlẹ̀ Ògùn. Agbára ìmọ̀lẹ̀ bá ti ń gbani lọ́wọ́ ìṣòro. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ìpè yìí tún máa bùkún gbogbo wọn ní tẹ̀mí àti ní tara. Bí ẹ̀bùn owó, oúnjẹ, aṣọ, àtàwọn mèremère mìíràn lóríṣiríṣi. Nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀. Àpọ́sù Dr. Láyẹmí Ọmọ Elédùnmọ̀ rẹ̀ No. 1 Adédìbúpọ̀. Ọkọ̀ fẹ́ máa wà ní Mẹ́rẹ́kù City àti ní gbogbo ẹ̀ka ìjọba Ìbàdàn. Ọyọ́ Aláàfin kò sí ẹ̀lẹ̀ àti Aṣẹ́rò Motor Park Abẹ́òkúta 090 45 45 52 86 The same Jesus.

0: 3 in 1. O mini kaloku ko fi kun.
1: Kivo.
2: Dari mix.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
4: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀ àti iyọ̀.
9: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
10: Olúwa yóò gbọ́ àdúrà yín.
11: Ìbàdàn ìkórè ọmọ tuntun àti ìyanu tọdún yìí ti kò nu omijé rẹnu. Ọlọ́run ìyanu tó sùn ánàdọ́ lọ́mọ ti ṣetán láti fún ọlọ́mọ àrídùnú níbi ìsìn ọlọ́dọọdún ìjọ ìràpadà. The Redeemed Christian Church of God, RCCG Region 20, City of David, ìpínlẹ̀ Èkó, pẹ̀lú àjọṣepọ̀ RCCG Region 21 Ìbàdàn. Lọ́jọ́ Ẹtì 12, dọjọ́ Àìkú 24 oṣù karùn-ún ọdún yìí, láago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́, àkòrí ni yóò wá sí ìmúṣẹ. RCCG Mount Zion Cathedral, Oyo Province 1 Headquarters, Bolumole Challenge Ìbàdàn is the place to be.
12: Before this time next year, you will come carry your babies.
11: Join us for Harvest of Babies and Miracles, Ibadan 2026, 22nd to 24th May 2026 at 5 p.m. Delhi. Theme, It Shall Come to Pass. Ministering, Pastor J.F. Odeshola, Pastor Gokekute, Pastor Dekunle Show Emmanuel, Pastor Ezekiel Adilabu, Pastor Samuel Awobode, Pastor Adekunle Bamiro, Pastor Mrs. Rebecca Adioti, Pastor Dr. Akintaju Felix, Pastor Luwale Yimu Albert, Pastor Shegun Latuji, Pastor Adeshiolu Lubengan, Pastor Latumbosun Elijah. Oh, don't miss it. Your time is now. Jesus awaits you.

0: gbe bayi
1: oh, yeah.
0: Deke mi na gbe nibi ti o fi ti seun won ni
1: o sorire
0: eni ti se abenugan fun ilegbi ma sofin ti ipinle Kwara Saliu Yakubu Danladi toto ati eni to ti figba kan ri je akowe agba fun ajo eleyi to nse eto edawo fun eka bentiro nileye Hamad Tijani Galadima to fi mo gomina ipinle Plateau Caleb Mutwang na ni won tun ti darapo lati dije dupo gomina ninu egbe oselu APC ninu eto edibo gogogo to nbo lona lodun 2027 gege bi won se jawe olubori ninu eto edibo abenu egbe ohun Danladi ohun na ni won lo jawe olubori o pelu ibo eleyi to le dada ni egberun merile ni adorun lasiko eleyi ti gbogbo e to dabi ere ori itage nigbati Galadima ohun na nko ohun na jawe olubori lati gba ticket ti ipinle Adamawa gomina Mutwang ohun na nko o jawe olubori ninu eto edibo to waye ni ipinle Plateau Alhaji Baba Malam Wali ohun na ohun na nko won lo jawe olubori ni ipinle Yobe eleyi ti won si fide amule wipo ohun gangan lo jawe olubori eto edibo abenu ni ipinle ohun ni tesiwaju gomina ipinle Benue Ayasind Alia ohun na ni won si kede o gege bi eni to jawe olubori ninu eto edibo abenu ni ipinle Benue o won ni bi wakati ogun ko to di wipe won o se eto edibo abenu ni ipinle Kwara lana ohun na ni ohun tawon eyin o reti lo mo sele o eleyi di oje wipe ambassador Abdul Fatah Yahya Seriki eni ti won ni gomina Abdulrahman Abdulrazak ti koko daruko wipe ohun ni eje atele o ohun ni eje ka ti teka fun sugbon latara awon kankan to waye papa julo ipenija eleyi to je ki won sun eto edibo abeni ohun si ana won ni lojiji ohun na si ni gomina ohun lo yibiri lo jibiri lo lobiripo lo si ni rara ohun o satileyin fun serikimo ni bayi eyin Danladi ohun ni ke to si mi igba to ba so pe on a straight line
1: on a straight line
0: eyin Danladi won ni be na si ni afi bi eni ti won lori won won ni gbogbo awon tan je olori ninu egbe na awon na nko won si u turn won si to seyin Danladi won ni koda ko ti e to iseju mele kankan ti iroyin ti bere si ni gbe oruko Danladi o to si je wipe kankan won ni bi won se bere eto idibo ohun na ni bo se nka idibo bo se nka bo se nka won ni ni iseju akan Danladi ti ko bi ida marun de ni adorin o ninu gbogbo eto ibo won ni eni to si ntele nko ohun na ni omowe Bashir Omolaja Bolarinwa engineer Femi Sani bo se to tele ra won nu o senator Ibrahim Yaya olori egbe Begore Muhammad Bio Omowe Alabi Oluwatoyin Ambassador Seriki won ni bi gbogbo won bi won se to tele ra won ohun na leleyi gege bi won se kede abajade eto idibo ohun ni irole ojo eti ana leleyi teni ti se alaga fun eto idibo abenu lati dije dupo gomina ni ipinle Kwara Senator Musiliu Obanikoro to kede re o won ni Danladi ohun na lo si wa lati ekun idibo Ariwa ipinle Kwara leleyi to si je pe gbogbo awon ijoba ibile mararun to wa labe ekun yi na ni won ko bi ida adorun ninu eto idibo na ni ipinle Ogun won ni yayi ti fowo soya wipe cheri ohun o gbe ipinle Ogun de ibi ti o lagbara nipa ti eto idagbasoke o ni ohun o gbe de ibi giga bakan na ni ipinle Enugun won ni nba o gboriyin fun awon oloselu ninu egbe oselu APC ohun o gege bi won se kede re wipe ohun na ni o tu dije dupo gomina labe egbe oselu na ni ipinle Oyo wa ti wa nbi won ni Adelabu oni laye laye ohun o faramo bi eto idibo bo se waye ni ipinle Oyo o bakan na iko na ni won lo ti tako abajade eto idibo abenu ni ipinle Abia o to si so wipe se ri gbogbo awon ti won jo olori ninu egbe oselu ohun ohun o fi esun kan won ADC won lo fi ohun telu oruko Haliru Jika gege bi oludije dupo gomina ni ipinle Bauchi bi gbogbo e gbogbo bo se lonu o ninu eto edibo abenu lati dije dupo gomina ninu egbe oselu APC
1: gambari je die lebi ki eyin o to pona
0: lebi lobi
1: lobi na ni lebi lebi abi obi na zan
0: bene
1: ah iseda o iroyin eleyi o nba mi ni okan je pupo pupo ṣugbọn mo ni gbagbo wi pe Olorun to ni agbara lodo yo ba ni gba agbara ku lowo awon ajogun ti won fe fi alokan bale won ni awon ko agbesun mami ti won ji awon akeko gbe to fi ma awon oluko ni awon ile eko meta ototo ni isele yamota ni joba bile ti orire iyan ni ipinle ti oyo ni ati se afihan wi pe awon setan lati fi aye sile fun itakuro ki oro o jade latotun atosi gege bi we iroyin ti Saturday Punch but ri iroyin na wu gbo ta won si gbe jade won ni lati agban meji ototo to gbangban ti awon ofin le ri omolo mumu ina ni won tin gbo bayi wi pe awon iko won yi o na ni eko jale wi pe awon osetan o lati ba won molebi awon eyan won yi kankan soro awon osetan lati ba awon family ki won soro pin pin won se alaye wi pe eni ti awon eni kan so sodondo ti awon osetan lati ba ni gbolohun o na ni gomina ti o si si elomi we only want to talk to the governor and nobody else gege bi won tin se alaye won si gbe awon condition to mu kondu ki alagba kan dani si akata idunadura ti yo ma waye bo ti eje wi pe ko si eni to mo be si ni ko si eni keni to le so en ti won bere fun gan abi en ti won fe nipa to ko to di wi pe won gberu fe gbese la bi yi lati gbe awon oluko ati awon akeko yi a si ti le so be si ni won o ti le fi idi e mole yala nje idunadura ti nlo lati akata awon won yi abi ko ti waye ni bo ti eje wi pe ai ona ti won gba lati fe fi jo soro ko si enikeni to tun ti mo be si ni enikeni o le so ama o won salaye gege bi iwe iroyin ti Saturday Punch bi won ti n se alaye wi pe ojupo ti won fe lo ai ilana yi o ni agbara pupo be si ni ke se wi pe ijoba na o mo igbese aba won labo mo igbese to ye kin wo gbe ṣugbọn kini kan to ba le ori ile agbara omo okunrin ni o ti gba eso lati pa tori wi pe ilana ti lu agbara lori awon eyan won yi bo lati fe se pelu awon ogowere tin be ni akata won enikan to je olubadamaran pataki si gomina lori oro eto abo abayomi fagbenro won ni won kan si lati soro ko si le fi idi otito oro yi ko fi mole won ni ṣugbọn o ko jale lati fesi tori bi pe ohun to lagbara pupo pupo to si je ohun elege o na ni tin be nla yi o si gba eso lati so ohun ko ohun lori re oni nitori idi eyi won o le so ohun ko ohun be si ni ko le so nkankan lori oro na te ba ranti te ba gbagbe wi pe awon oluko ati awon akeko to fi ma awon ogowere o na ni awon iko agbeban won yi ni won ji won gbe ni awon ile eko meta ototo to nbe ni ijoba ibile orire lojo jimo to lo lohun ti ki se titana o tun mo si pe odidi ojo mejo gbako o na ni awon eyan won yi ti lo ni akata awon iko ajinigbe edumari ba wa fowo to won lokan ki won si tu awon eyan wa yi le o
0: ami ase to aje kemi na to sare mu iroyin eleyi ki fe kun eleyi ti aniyi kaye to sese
1: tan bujo
0: won ni awon molebi ore ati ojulumo ati alabasisepo ni oju eti ohun na si ni won tiraka lati ma je ki omi je oju won ko mo jabo poroporo gege bi won se n gbe adesiyan Joel Adegboye ikalara awon oluko eleyi ti won se kupa ninu ikolu to waye lori awon ile eko ni ijoba abile orire ni ipele yo gege bi won se gbe wo kaale lo ni ile re to wa ni agbegbe owo laake Ògbómọ̀ṣọ́. Wọ́n ní Adégboyè náà ló wà lára àwọn tí wọ́n fara káṣá ìkọlù àwọn agbébọn ọ̀hún tí wọ́n wọ atakòkò wọ àwọn abúlé náà. Wọ́n ní eléyìí tí wọ́n sì ṣe ìkọlù wọn ní tẹ̀léǹtẹ̀lé lórí ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Baptist Nursery and Primary School Yawota Community Grammar School àti LA Primary School Isiele gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹyọ láti agbègbè náà. Wọ́n ní àwọn ìkọlù ọ̀hún náà ló sì jẹ́ kí àwọn èèyàn kí wọ́n pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì tún jí àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ Jondio Simi àti girama kó lọ. Eléyìí tí wọ́n sì tún kó àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ náà ìkan lára àwọn arábìnrin Àlàmú Fọláwẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ń kọ́ náà ló sì ti sọ agbègbè náà di eléyìí tó kan gógó àti ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sì ń dárò àwọn èèyàn wọn tí wọ́n sì tún bẹ̀rẹ̀ sí ní kọminú lórí ààbò lórí àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àwọn olùgbé lágbègbè ọ̀hún tí wọ́n wà níbi ètò ìsìnkú náà nílùú Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n wá ṣe àpèjúwe Adégboyè gẹ́gẹ́ bí olùkọ́ tó jáfáfá tó sì mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúnkúndùn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ńkọ́ náà ni wọ́n sì ń dárò rẹ̀ o eléyìí tí wọ́n sì ń pè fún ìgbésẹ̀ kankan nípa ti ètò ààbò káàkiri àwọn ilé ẹ̀kọ́ wa àti ní ìjọba ìbílẹ̀ oríire tó fi mọ́ àwọn agbọn bòmíì ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní kan tó gbé wọ káàlẹ̀ lọ náà ni wọ́n ṣe ètò ìsìnkú fún ní Ayégun Baptist Church Ògbómọ̀ṣọ́ níbi tí àwọn ọ̀rẹ́ mọ̀lẹ́bí àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú àwọn nínú ẹgbẹ́ àwọn olùkọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní wọ́n gbóríyìn fún olóògbé náà fún ipa rere eléyìí tó kó nígbà tó wà láyé nígbà tó wá ń wàásù níbi ètò ìsìnkú ọ̀hún Reverend Paul Ọlálẹ́yẹ ti ilé ìjọsìn Ayégun Baptist Church Ògbómọ̀ṣọ́ náà ló wá rọ àwọn mọ̀lẹ́bí olóògbé náà wípé kí wọ́n fi ohun gbogbo sílẹ̀ fún Ọlọ́run torí pé Ọlọ́run nìkan ló lè jà fún wọn. Ọlálẹ́yẹ wá ké sí àwọn èèyàn wípé kí wọ́n máa gbáradì ní ìgbà gbogbo fún ikú o torí wípé kò sí ẹnikẹ́ni tó mọ àsìkò tó lè wá. Ó ní ìgbà kó bá wu ikú òun náà ló lè wà ìgbà tó bá sì ṣetán láti wá kò ní sọ fún èèyàn kankan. Fún ìdí èyí a nílò láti máa gbáradì. Ó ní ohun tá a bá sì ṣe láyé òun náà ni wọ́n sọ nípa wa o. Ó ní kò ń ṣe nǹkan tí èèyàn kan lè rí tàbí tí ó lè sọ o. Ó nígbà tí a bá wá dé iwájú Ọlọ́run kọ́ náà láwa bẹ̀rẹ̀ sí ní mọ jíyìn iṣẹ́ wa o. Ó ní ó ṣe pàtàkì fún wa kí gbogbo wa máa hùwà bí ẹni wípé òní gangan lọ́lọ́jọ́ òde ni o. Wọ́n ní èèyàn kan tó jẹ́ mọ̀lẹ́bí olóògbé yìí Sangotoye Ọláolú Oyegun tóun náà jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga Community High School Oníkòkó ní ìjọba ìbílẹ̀ Oríire bákan náà náà ló wá ṣe àpèjúwe ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ bí òpómúléró tó sì tún jẹ́ ògo ìdílé àwọn eléyìí tí ikú òjijì tó sì ti mú lọ. Ojú ìwé kejì ìwé ìròyìn The Punch ni ìròyìn yìí wà.
2: So many Indomie wrappers on your table.
3: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
2: Something big, just like that.
3: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
2: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
4: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my-indomie-moments.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
6: S-E-L-A-R-R-I-E sálárì.
5: Bọ̀dá mi ẹ̀sìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
7: T-U-R-L-E-R-I-C turmeric.
5: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

fún rẹ ṣòfò. Má fowó rẹ ṣòfò. Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìnjìnà náwó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: dishing goodness for every side of you.
1: Sade, kí ló dé sí lálẹ́ onídómi ìṣọ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: I'm in love.
5: Hey, mo ti yo fe o. Sonia tomato sachets. Oh, Sonia, mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe, jollof rice tabi spaghetti. Awọn ori atun yo. Ounjẹ mi a dun si. Sonia tomato mix n jẹ ki ounjẹ dun.

0: fo rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́ rìn jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Flash FM 105.5.
5: State Affairs with Edmond Obilo is live.

ìbà rẹ ọlọ́run lókè ọba ọ̀gá ńlá kábíyèsí rèlédùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń tọ́jú oyún tóyún fi ń dọmọ ìwọ ló ní àwa tá a fi wá ìwọ ló ní pé ká mọ ọ lọ pé kò ní sí nǹkan kan àtìlẹyìn èkó dúró mọ́ ti ni gbogbo ògo fókọ nídìí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpólò bá ń bomirin ìwọ lọ́run ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkinní kan ò lè ṣe ìlú òdún orin òkọ agogo òdún sẹ̀kẹ̀rẹ̀ ọ̀tà ìwọ ládùn tí ń bẹnu ọ̀rọ̀ tá à ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ̀ létí ta ló lè bọ dórúkọ náà kò sí o àfìwọ́ lọ nìkan ìwọ tó ń mú rí jáde láti inú àìrí ìwọ náà ló ń fi tí ò lọ́lá dà mọ́ àwọn alágbára tó tú ọ láàárẹ̀ o ọba tó ní mímọ̀ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé ló kọ mi mr w ńlọpọ̀ èèyàn mọ́ ń pè mí gbangba làṣà ta lètò ètò ní gbangba làṣà ta ó tún ti léfùrù gba gbòós sórí ìkànnì splash 105.5 fm ta lé ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn ètò gbangba làṣà ta ń tó ní ṣe pẹ̀lú ti ń lọ ní àwùjọ lẹ̀ yìí ńlá mọ́ gbéyẹ̀wò lórí ètò yìí tóde ọ̀làwò ńlọlóòtú bọ̀sún aláyẹ̀dẹ́ ńlá mojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà ta wà àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrùkẹrẹ lórí bí ó ṣe da ahmed dauda saha owó bàbá sofia abiola ayọbami adékúnlé rahimi nobu obìnrin yìí orúkọ rẹ ti jẹ ọlánẹsẹ oyin kansola àti tanimotori tó tún wà ráǹdìnà adéọsùn tìmílẹyìn òun náà wà ń bẹ yọọda ni kò ní bàjẹ gbọmí dáadáa dọtúndọtún máa ìpàdé òun náà wà ń bì àjọ ń ṣe kùrùkẹ lórí bí ó ti dà tókíní tó kéjì dàǹdàrúkú ẹwà làájẹ sùn ètò gbangba làṣà ta ti gbìnà ìyàwó kíkú ilé ó gbọ́ kó sọ fún toko káàdà ó gbọ́ kó rò fún òbẹ̀ miles lórí tiktok wọn ti wù mí lójúlójú lápá abẹ ẹ mọ sí àẹ ẹ mọ drop comment ẹ mọ like ẹ ẹ mọ sí àẹ ẹ mọ drop comment ẹ mọ like ẹ bẹẹ ṣe ń ṣe bẹẹ kùndùsì fún gbogbo yín o lágbàá lọ wò elédùà àjọṣe wa ò sì ní bàjẹ bí ọlọrun ti ń bẹ tẹmí ẹ wà ẹ mọ wò mí lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn tàbí lórí tiktok at mr w aladitu at mr w aladitu ilé àwọn èèyàn fi ń wò mí láìfù lórí tiktok building consult àtìlẹyìn náà ẹ káàbọ sórí ètò ẹ mọ repost ẹjọ lọ fà káwọn èèyàn lè bá mọ pé ètò gbangba làṣà ta ó ti gbìnà yá fún ti àárọ yìí o.

tó abẹ́ rí nǹkan báyìí ó yá kevin ọwọ́ rẹ àmúlele lórí facebook já tv bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ètò ìdìbò abẹ́nú ti ẹgbẹ́ òṣèlú apc tó wáyé nípínlẹ̀ ọ̀yọ́ tẹ́ bá sọ pé vmú bẹ̀rẹ̀ rògbòdìyàn lágbo òṣèlú ọ̀rọ̀ apc ni lọmọ tí ń sọ lọ́wọ́ báyìí o torí wípé ntí ń fún òkú òkú kọ́ o nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ wọn apc nípínlẹ̀ ọ̀yọ́ kevin bá ń gbé fídíò sí orí facebook níbi tí ìkan nínú àwọn ọmọ ilé asòfin tẹ́lẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀nàrẹ́bù ṣẹ́gun ọlálẹ́yẹ aka radical brother àwọn kan mọ̀ pé ní ọ̀nàrẹ́bù radical àwọn kan sọ pé radical brother ṣẹ́gun ọlálẹ́yẹ lórúkọ rẹ̀ díẹ̀ radical ni ó wọnú ọkọ̀ jíìpù ọkọ̀ lexus open roof ẹnìkan wa mọ́tò radical open roof ó sì yọrí sókè ó gba àgó dání ní bá ń lu aago níwájú ilé olùbàdàn tí ń bẹ ní ondo street sí ọ̀sùn tó kun avenue kọ́ lọ́nà abẹ́hùn ibẹ̀ ni radical ó sàpé ó dúró síwájú ibẹ̀ ńsì ń laago ní bá ń yí àwọn ọ̀rọ̀ sọ́lẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ tó ṣe pé mi ò ní lè mọ sọ lórí rédíò bí ti ń sọ àwọn ọ̀rọ̀ yìí níṣì ń dákọ̀ àwọn èèyàn tí ń fún ní ṣé a sọ pé ń ṣàdúrà ni àbí fún wọn rí ṣúá ó ní ẹgbóhùn olúwa gẹ́gẹ́ bí àpótí ẹ̀rí ẹni báyìí ó nítorí nǹkan pẹ́ ṣe báyìí kinní kan igbádogóje ẹnu mi kọ́ ilẹ̀ ti gbọ́ pé ìyá ti ṣàlá ó yá kevin bá ń gbé fídíò yẹn sí facebook ẹ̀yin tó bá wà lórí facebook ó ṣeéṣe kẹ́yìn ọgbọ́ ọ́díò in ti ń wí ṣùgbọ́n ẹ̀ lè gbọ́ lórí rédíò àbí tí mo sọ ìṣẹ́ pé rédíò ní sẹ́ńsọ̀ àwọn rédíò èyàn ò lè mọ sóríṣiríṣi bálá bolo bolava lórí rédíò àwọn tí ẹ ní sílẹ̀ jàmà lọ́wọ́ kí wọ́n gbélé èèyàn lágbárí ṣùgbọ́n lórí facebook ẹ lè sọ bálá bolo ń bẹ̀ ẹ lọ rèé wò ó kẹ́ ẹ mọ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí radical ti ń sọ ní orí facebook splash fm 105.5 ìbàdàn kevin tó bá lè bá ń ṣe táwọn tó wà lórí facebook tí wọ́n ó mọ gbọ́ ọ́díò tí ń bẹ́nu fídíò yẹn ẹ wá wò ó wọ́n ní ń lọ káàkiri nìbàdàn ó lọ sí olú ilé ẹgbẹ́ apc tí ń bẹ lọ́nà mọ̀lẹ́tẹ̀ òkè àdórodù ó tún lọ ọbẹ̀ náà wọ́n ní lọ ń la aago ń bẹ̀ náà pé ẹ̀yìn apc tẹ́ ẹ dẹ́rù eléyìí wò ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ pé ìyá àti sàlá ẹ lọ rèé wò lórí facebook náà kẹ wàá mọ fi ìròyìn ṣọwọ́ ọmọ nàìjíríà mẹ́wàá ń ṣẹlẹ̀ wàá bá ń plé orin bàrí ọmọ nàìjíríà níbo là ń lọ o wàá bá ń plé rẹ̀ káwọn ará facebook fi wò dáadáa kẹ́ lè bá kọ́mẹ́ǹtì ọ̀rọ̀ yẹn lásọ̀ lé lórí làárọ̀ yìí pẹ̀lú àwọn àyànnà náà mi tiẹ̀ ti wà nílé agbára ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀nà tá a sì lọ sípò o àásọ̀ ń pa adélábù àásọ̀ presidential primaries àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ńlẹ́ ń bẹ̀ ẹ̀ kú kalẹ̀.

Bọ́dúndé oríire dé. Èyí ẹ̀ ń wá rẹ̀ ṣòkòtò ti wà lápò ṣòkòtò. Nílé ìtajà Solo Card Farmers Friend. Bẹ́ẹ̀ ni o, gbogbo èròjà tí mú kó wọn gbó jí pépé tí ń ṣàgbẹ̀dọba. Bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ló ṣe wà ńlẹ̀. Lọ́dọ̀ Solo Card, oríṣiríṣi agrochemicals tó fi mọ́ horo irúgbìn lọ́lọ́kan òjọ̀kan. Ìyẹn seeds, bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́, àtàwọn irinṣẹ́ àgbẹ̀, farm implements, pẹ̀lú fertilizers tí ó mú káwọn ohun ọ̀gbìn yóò falẹ̀ ya. Àwọn oògùn apako àtẹ̀yí tó ń pa kòrìkòrì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ chemical tí ó mú kí èrè oko yín lálàáfíà. Àbẹ́ẹ̀ gbọ́ ìròyìn tó àmójúbà. Ẹ máa bọ̀ wá sí Solo Card Farmers Friend nílé ìtajà àwọn rẹ̀gẹ̀jì tó kalẹ̀ sókè bọ́là ládojúkọ Mobolaji Hospital tó fi mólu ilé ìtajà àwọn tẹ̀ mọ̀ bí ẹni mowó tó wà ní former UBA building number 105 Amunigun Street Ogunpa Ìbàdàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 081-6828-2289 tàbí 070-3959-2995. Website www.solocardagrobiz.com. Solo Card Agro Business. Ọ̀rẹ́ àgbẹ̀.

0: No, 3-in-1. Omi ni kaloku ko fi kun.
1: Daddy Mix.
2: Sade, kí ló dé sí lálẹ́ ọ̀yìn domi ṣàkùnrin tábí rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò ọ̀yìn domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò ọ̀yìn domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: Flash FM 105.5.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá. Mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Bí ìrànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ làá ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàárín ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì.

0: IT. I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣe náà bọ̀ nàrà yọ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹ̀rẹ́ àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Flash FM 105.5.
3: Ọ̀rọ̀ tó bá dánilójú kì í kọ́ni lẹ́nu.

0: Splash FM 105.5.
1: Bọ́mọ nìyẹn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngàn lọ́la níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ rú ẹ̀ lẹ́yìn èèyàn bí ẹgbẹ̀rún kan ní ojókòó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ ń gbáyé. Ẹ tún lè búùkù half all. Gbogbo fàájì lẹ́mọ̀ wò ó máwòrán pẹ̀lú free wifi icing room wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà àyè lọ ṣalalu láti ta tẹ́ǹtì gbàlódé tẹ́ bá lérò tó wà yàmì àwọn elétò àbò dúró ṣẹpẹṣẹpẹ cctv àyè gbọ́ kò sí tó tẹ́rẹ̀ àwọn apata pètè ẹ̀rọ amúnáwá dúró korì gbogbo tẹ́ fẹ́ lójú kan ló wà tura tún ní best rock universal enterprises níbi tẹ́ ti lè má sọ náwó yín àti glam by miss k tẹ́ ti lè kàtíkè wékèlè lọ́jọ́ ayẹyẹ Solam Event Center ẹtì ẹ̀dẹ́bẹ̀ wò nákẹ́ ẹsẹ̀ rí ọ̀rọ̀ annex 2 block 7 Aláàfin avenue Olúyọ̀lé estate extension Ìbàdàn 0803-807-4093 Solam Event Center ó kọjá bẹ́ẹ̀.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
3: Ẹ̀rọ àjọ̀dún rajà lẹ́dínwó kínú rẹ̀ ó dùn ń rè é ní foodco láti Friday ọjọ́ kejìlélógún títí di Sunday ìparí oṣù karùn-ún yìí wàá gbádùn àwo kan ráìsì àtàdìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1,500 naira péré torí pé wọ́n náà ń jayé ọlọ́bànú góńgò mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ Devon King 750ml fún 9,599 naira búrẹ́dì classic tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50 CL Co 1,500 naira ìdí méjìlá Pepsi 7-Up Mirinda 60 CL tó jẹ́ 4,548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4,439 naira báyìí Oro sebe power oil 0 fast 3 liters 13,300 to the 11,549 naira morning fresh zesty lemon 1,000 ml to wani 2,835 naira tele ti sokale si 2,399 naira ibadun repete tun be fawon ewe layojo awon ewe be ba ti raja egberun meta 3,000 naira pere nile onje wa awon omo yin o kunju ara tabi ki won o gbadun orisirisi ere daraya ni gbongan re wa fogbon seju eko gbogbo ebi atawon omo wa jifa pelu gbadun ni foodco lati Friday 22nd May titi di Sunday 31st Àjọ̀dún rajà lẹ́dínwó kó jẹ̀fà ní foodco.
0: Splash FM 105.5.
4: Ọ̀rọ̀ tó bá dáni lójú kìí kọ́ni lẹ́nu. Gbangba làṣà ta, ṣàkátà pààrà làásìntàn.

bẹ́ẹ̀ni o, torí wípé ọlọ́run wà láyé, ó wà láàyè, òun náà ló fi fún àwa náà ní àǹfààní láti wà láyé àti láàyè nínú àlàáfíà láti máa bá wa sọ̀rọ̀ lónìí lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà tí a mọ̀ sí Bible Society of Nigeria. Kí ni ohun náà eléyìí tó ń fa ìpòrúru ọkàn fún yín? Kí ni ohun náà eléyìí tó ń bà yín lọ́kàn jẹ́? Tàbí kìtẹ̀ ni ohun náà eléyìí tó ti wá di ẹrù tàbí ẹrù jẹ̀jẹ̀ sí yín lára? Ẹ̀yẹ má ṣe yọnu, torí wípé àwọn ẹ̀rí ti wà lórí ètò yìí níbi tí àwọn èèyàn tí wọ́n bá ń fi ọ̀rọ̀ lọ̀ wá, tá a sì máa ń lo orúkọ Jésù àti àwọn ìlànà eléyìí tá a mọ̀ nípa ìgbaniníyànjú tí àjàgà náà ń kọ́ tó sì ń bọ́. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ìwòsàn ìrora ọkàn. Ní ọ̀sẹ̀ yìí, ohun tí a mọ̀ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bá a ti ṣe bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, òun náà ni ìfipábánilòpọ̀. Kí ni àwọn ohun tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí? Bó o la ṣe lè ní òye yékéyéké nípa ìfipábánilòpọ̀? Bó o la ṣe lè dènà rẹ̀? Àwọn tí ó ń ṣẹlẹ̀ sí tí wọ́n lùgbàdì rẹ̀, báwo ni wọ́n ṣe lè bọ́ nínú ẹ̀ nípa ti ìròrí, yálà nípa ti ara àbí nípa ti ẹ̀mí àbí nípa ti ìròrí gangan? Gbogbo ẹ̀ pátá òun náà ni a gbìyànjú láti sọ lórí ètò lónìí, àti nípa ti ìlera, eléyìí tó jẹ́ wípé ohun gangan òun ni àkọ́kọ́ tí ó ṣe pàtàkì nígbà tí irú ìṣẹ̀lẹ̀ báyìí tí ó bá ṣẹlẹ̀ sí èèyàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe, ẹ mọ̀ wípé eré oníṣẹ́ ráńpẹ́ òun náà la máa fi ń bẹ̀rẹ̀ láti lè bá a ní àgbọ́yé yékéyéké nípa ohun tí à ń sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ eré oníṣe eléyìí tó wà gẹ́gẹ́ bí àtọ́nisọ́nà, ká tó wá máa mú àwọn ìbéèrè wa lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ kú kalẹ̀.

0: Lónìí, ẹ tẹ́tí sí ìtàn Hammer, ọ̀dọ́mọbìnrin tó dojúkọ ìrora àti ìtìjú ìfipábánilòpọ̀. Ìrora ọkàn tí ogunlọ́gọ̀ àwọn obìnrin máa ń fi sábẹ́ aṣọ. Ní ìgbà kan rí, àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ láti ilẹ̀ òkèrè kọlu ìlú kan. Àwọn àjèjì náà pa àwọn ènìyàn, wọ́n kó wọn lẹ́rú, wọ́n sì tún fipá bá àwọn obìnrin wọn lò pọ̀. Obìnrin kan tí ń jẹ́ Hammer gbé ní ìlú kékeré kan, ó sì ń tọ́jú Eva, ìyá àgbà tó jẹ́ ìyá ọkọ rẹ̀. Nígbà tí àwọn ọmọ ogun ya wọ ìlú wọn, George, ọkọ rẹ̀ lọ sí ìrìn àjò. Àwọn ará abúlé yòókù fẹsẹ̀ fẹ kíákíá, ṣùgbọ́n ó gba Hammer ní àsìkò díẹ̀ láti gbé ìyá ọkọ rẹ̀ tí ara rẹ̀ kò yá dìde lórí ibùsùn.
1: Màmá, màmá, óyá, ẹja sá lọ, a gbọ́dọ̀ sá lọ nísìnyìí.
2: Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀?
1: Màmá, àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀, wọ́n ti dé sí ìlú wa, wọ́n sì ti ń kó wa lẹ́rú. A gbọ́dọ̀ sá kíákíá, màmá, óyá.
2: Rọra ṣe mí, rọra o.
0: Bí wọ́n ṣe ń jáde láti inú ayéré, àwọn ọmọ ogun mẹ́ta já wọlé láti ẹnu ọ̀nà.
3: Ìwọ, bọ́ sí mi, tẹ́lẹ̀ mi, bá mú, mú jáde.
1: Ẹjọ́, ẹjọ́, ẹ gbà mí o, wọ́n mú mi lọ, wọ́n mú mi lọ.
2: Ẹ fi sílẹ̀.
3: Dákẹ́, ìyá àgbà, wo bí bẹ́ẹ̀ kọ́, a ó pa ọ́ ni.
1: Ẹjọ́, ẹjọ́.
0: Àwọn ọmọ ogun náà gbá Hammer mú, wọ́n sì fipá bá a lò pọ̀ lọ́kọ̀ọ̀kan. Hammer gbìyànjú láti dúra débi pé ó kán lápá, ṣùgbọ́n agbára wọn pọ̀ jù fún. Lẹ́yìn náà ni olórí wọn pe àwọn ọmọ rẹ̀ láti wá bá a kó ìkógun lọ. Ní ìkẹyìn, Hammer àti Eva mórí bọ́, wọ́n sá lọ sínú igbó.
1: Màmá, ó yá, a ní láti wá àwọn yòókù.
2: Ọlọ́run mi o, Hammer ọmọ mi, apá rẹ, a ní láti tọ́jú rẹ̀, ó nílò oníṣègùn.
1: Màmá, ẹ má ṣèyọnu, ara mi yóò yá. Jésù, Jésù, ràn mí lọ́wọ́.
0: Lẹ́yìn tí wọ́n ti rìn fún wákàtí díẹ̀ nínú igbó, Hammer àti Eva padà rí àwọn ará abúlé yòókù, tí wọ́n sì bá Hammer tọ́jú apá rẹ̀. Ṣùgbọ́n ojú tí púpọ̀ láti sọ fún wọn nípa ìfipábánilòpọ̀ rẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì, Hammer àti Eva lè padà sí abúlé wọn. Ọkọ Hammer, George, náà ti dé padà láti ìrìn àjò rẹ̀. Ìyá rẹ̀ sì sọ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ fún. Ó mọ̀ nínú ọkàn rẹ̀ pé ìfipábánilòpọ̀ kìí ṣe ẹ̀bi Hammer, ṣùgbọ́n kò fẹ́ bá a ní àjọṣepọ̀ mọ́. Ìtìjú àti ẹ̀gbin dé bá Hammer.
1: Ọlọ́run mi o, Ọlọ́run mi o, níbo ni ojú rẹ̀ wà? Ìtìjú bù mí, kódà George kò fẹ́ láti fọwọ́ kàn mí mọ́. Ọlọ́run, ṣé o ti fi mí sílẹ̀ ni? Àbí ẹ̀mí èṣù ń bẹ nínú mi ni? Mo ṣáà fẹ́ kú.
0: Níkẹyìn, Hammer lọ rí dókítà rẹ̀.
4: Hammer, bí o bá ṣe pé o wá ní ọjọ́ méjì àkọ́kọ́ lẹ́yìn ìfipábánilòpọ̀ náà ni àbá ti fún ọ ní oògùn tí ń dènà àrùn éèdì. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé o kò ní kòkòrò HIV débi éèdì.
1: Dókítà, ìròyìn ayọ̀ nìyẹn o.
4: Ṣùgbọ́n Hammer, mo ní nǹkan mìíràn láti sọ fún ọ.
1: Kí ni?
5: Mo ti lóyún.
4: Mo tọrọ àforíjì pé mo sọ èyí fún ọ, ṣùgbọ́n mo ti lóyún.
0: Hammer wà nínú ìpayà fún ọ̀sẹ̀ púpọ̀, kò sì mọ bí yóò ṣe fẹ́ràn ọmọ tí ó lóyún rẹ̀. Ní ìgbẹ̀yìn,
5: kò lè pa ìrora náà mọ́ra ní àṣírí mọ́. Ó ba lọ sọ fún ìyàwó olùṣọ́ àgùntàn rẹ̀, arábìnrin Isabeli.
6: Ama, ó mà ṣe o, ìṣòro ńlá ni èyí. Ó dá tí ó sọ fún mi kí o má bàa dá ṣòro yìí gbé.
1: O ṣeun arábìnrin Isabeli, ara tù mí, ṣùgbọ́n kí ni kí n ṣe? N kò mọ ohun tí yóò ṣe.
6: Ama, o gbọ́dọ̀ sọ fún ọkọ rẹ o. Ṣùgbọ́n báwo ni yóò ṣe rí lára rẹ tí mo bá fi tó olùṣọ́ àgùntàn létí? Ó lè bá George sọ̀rọ̀, ṣé o gbà mí láyè láti ṣe èyí?
1: Bẹ́ẹ̀ni, ó dáa náà kò burú.
5: Olùṣọ́ àgùntàn Paul, ọkọ Isabeli wá àkókò láti bá George sọ̀rọ̀. George ní àǹfààní láti sọ nípa ohun tó ṣẹlẹ̀. Òun àti Ama sì padà di ọ̀kan. Lẹ́yìn oṣù díẹ̀, Ama àti George bí ọmọkùnrin.

0: Arákùnrin àti arábìnrin, ẹ fetí sí mi. Lónìí, a fẹ́ ya ọmọ yìí sí mímọ́ sí Ọlọ́run. George àti Amá, jẹ́ ẹ̀yin ṣe ìlérí láti tọ́ ọmọ yìí ní ọ̀nà Olúwa.
1: A pinnu.
0: Arákùnrin àti arábìnrin, ohun tí ọ̀tá gbèrò fún ibi, Ọlọ́run sọ di ire. Ọmọ yìí, Nátánì, ó jẹ́ ẹ̀bùn tí ó dára, tí ó bùkún gbogbo ìjọ wa.
2: Lẹ́yìn ọjọ́ náà, àwọn ènìyàn kò fi ojú burúkú àti ti ẹ̀gbin wo ọmọ náà mọ́. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún, Nátánì di olùṣọ́ àgùntàn tó gbajúgbajà ní agbègbè náà. Ó sì jẹ́ àmúyangàn fún àwọn òbí rẹ̀. Pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run, Amá náà forí jẹ àwọn tó fipá bá a lò pọ̀. Ṣùgbọ́n nígbà mìíràn, ìrántí ìfipábánilòpọ̀ náà máa ń dà á láàmú.
3: Ó ṣeni láàánú pé ìrírí Amá a máa ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà ju bí a ti mọ̀ lọ. Nígbà tí ìfipábánilòpọ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà, díẹ̀ nínú wa la mọ bí a ṣe ń yanjú ìrora rẹ̀. Amá ló ní ṣọ́ọ̀ṣì tó dára. Lákọ̀ọ́kọ́, wọ́n gbà á gbọ́. Lẹ́ẹ̀kejì, wọ́n gbárùkù tí nínú gbogbo àyọrísí ìfipábánilòpọ̀ yìí.

0: ẹ káàbọ̀ padà sórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Mo lérò wípé ẹ ní àgbọ́yé yékeyéke nípa eré oníṣe eléyìí tẹ́ gbọ́n tó ń sọ̀rọ̀ lórí ìfipábánilòpọ̀. Ó dá ká tún lè ní ìmọ̀ tó jinlẹ̀ dáadáa nípa àkòrí wa fún ọ̀sẹ̀ yìí. A ti ní àwọn àlejò nínú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n mọ̀ bá wa tàn mọ́lẹ̀ sí àwọn ìbéèrè náà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí arábìnrin Ọlá sọ pé tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera nọ́ọ̀sì pẹ̀lú àjọ eléyìí tó ń rí sí ètò ọ̀rọ̀ ìfètòsọ́mọ bíbí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá mi kí àwọn aráalé.
1: Ẹ kásán gbogbo aráalé níbikíbi tẹ ti ń gbọ́ ohùn mi lọ́sàn-án yìí. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Ìyáàfin Adéṣọpẹ́ Adébùnmi Adégòkè láti iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera obìnrin PPFN.
0: Bákan náà ni bàbá wa náà wà ń bí Pastor Daniel Fárìndé. Àwọn ni wọ́n mọ bá wa wo tá gbọ́n mi ti tipa ti ẹ̀mí nígbà tí àwọn nọ́ọ̀sì wa wọ́n mọ bá wa wo nípa ti ìlera. Ẹ bá mi kí àwọn aráalé bàbá.
2: Àrìn aráalé akíyín kú dédé àsìkò yìí ní gbogbo gbàlẹ́ ń bá fetí sètò lágbára Ọlọ́run. Ọlọ́run máa wà pẹ̀lú wa o. Ayé ò ní níwá lára o. Ibi ò ní bá wa o.
0: Àmì ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ arábìnrin Adéṣọpẹ́. Òun náà ni wípé kí ni à ń pè ní ìfipábánilò gangan àti pé báwo ni àwọn olùgbọ́ wa bí wọ́n ṣe lè mọ ìyàtọ̀ láàrin ìfipábánilòpọ̀ àti ìbánilòpọ̀ tó wá láti ọkàn ẹni gangan.
1: Ìfipábánilò láti inú ọ̀rọ̀ yẹn ni ìlòpọ̀ tó wáyé láàrin ọkùnrin àti obìnrin tí inú ẹnì kan nínú àwọn méjèèjì tí kò yọ sí tí kò fọwọ́ sí kò fara sí pé ìlòpọ̀ yìí ó wùn mí dọ́kàn. Kò ń ṣe pé wùn mí pé ó fẹnu sọ bóyá nípa pé ẹni yẹn lo àyíníke àyíní padà ó fi ọ̀rọ̀ tó dùn ó fi kó jẹ ṣùgbọ́n nǹkan tó yẹ pé ohun ọkùnrin tàbí ohun obìnrin kádẹ̀ máa wò wípé bóyá obìnrin nìkan ni ó máa ń ṣẹlẹ̀ sí ní àwọn ọgbà mìíràn ó tún máa ń ṣẹlẹ̀ sí ọkùnrin tí obìnrin yóò fipá bá ọkùnrin lò pọ̀. Ó máa tún ṣẹlẹ̀ láàrin ọkọ láya tíyàwó máa sọ pé ó ti rẹ̀ mí ẹ jẹ́ kó dọ̀la tọkọ máa sọ pé láéláé òní ni kò ní dọ̀la ní dandan. So nǹkan tó bá ti mú ìpọn dandan wá tí kò wá láti inú ọkùnrin tàbí obìnrin ìyẹn ló ń jẹ́ ìfipábánilòpọ̀.
0: Ẹ ṣeun gan òun náà ni àwọn aráalé ti gbọ́ yìí wípé ìbálòpọ̀ eléyìí tí òun ṣe wípé ó dùn mọ́ nínú òun ni a lè pè ní ìfipábánilòpọ̀ àbí ṣe Pastor Fárìndé ní ohun kan tí wọ́n fẹ́ fi kún eléyìí ká tún tó tẹ̀síwájú.
2: Ìtò ìṣẹ̀lẹ̀ lónìí ní ọ̀sẹ̀ tó kọjá nínú eré oníṣe yẹn wọ́n fẹ́ sọ ti ìtò ìṣẹ̀ inú bíbélì nínú ìwé Samuel kejì kẹtàlá wọ́n sọ fún wa tí ó ṣẹlẹ̀ ní ìdílé Dáfídì. So n tí wọ́n kàn fẹ́ sọ ńbẹ̀ ni pé gbogbo ìwà burúkú yìí tá a fi lè rí kanú bíbélì rí mọ̀ pé ó pẹ́ tó ti bẹ̀rẹ̀ kì í ṣe ìsìn àwọn kọ́la dálẹ̀ àwọn kọ́la bẹ̀rẹ̀ níta kan fẹ́ ta fi mẹ́nu ó bá ta fi ń sọ wípé a fi ń sọ ni pé Ọlọ́run ò dunú sí wípé ó tẹ̀sẹ̀ rẹ̀ nínú bíbélì yẹn jẹ́ ká mọ̀ pé kì í ṣe tó bò kì í ṣe tí àrírí síbẹ̀síbẹ̀ kì í ṣe pé inú Ọlọ́run yọ sí láti ní ká mọ̀ ṣe. Mo gbà ládùúà ẹnikẹ́ni tó bá ní lọ́kàn láti ṣerú eléyìí Ọlọ́run ó bá sọ̀rọ̀ kò ní ṣe yóò wá ọ̀nà tiẹ̀ láti ṣe tó tọ́ àti tó yẹ.
0: Fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń gbọ́ wa nílé ẹ̀ láǹfààní láti pè wá sórí 0916188-7383 lẹ́ẹ̀kan sí 0916188-7383. Ẹ tún jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú arábìnrin Adéṣọpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n mọ̀ rò wípé ìfipábánilòpọ̀ ó máa ń wáyé nípa ká fi ipá mú ni. Ṣé ìfipábánilòpọ̀ náà ṣó ní í ṣe pẹ̀lú ẹ̀tàn ìtanijẹ ìdúnmọ̀húrú mọ́ni tàbí ìjẹgàba lórí ẹni ọ̀nà míì wo ló ti ń gbà wáyé yàtọ̀ sí wípé à ń lo ipá à ń fipá mú ni.
1: Bẹ́ẹ̀ ni ìfipábánilò kọjá wípé mo mu okunrin tabi obirin to muyan to fe yan lule tabi to bere si ni kini ese ko to dipo balu nigba mi o ma mu eke dani o ma mu etan lowo o ma mu ibaniloruko je lowo bi eni obi n to ma lasiri obirin lowo ta wo pe to ba je kin se kini ma to asiri e sita ma ta asiri e sita yen to birin e ba gba wi pe o ya ko ma ba ta asiri mi sita o je feyin sile iru ele ifipa bani lo ni bo da to wa ninu ile to fi sweet tan mo kekere to fi tan wole to ni ma bo wa ifipa bani lo ni ko n se igba ti obirin ba to ni apa lapa tabi te ri apa ni waju ori e ke to gbagbo pe won ti fipa ba iru obirin ba yen lopo tori mo ti gbori eni eni e apara re da ma da lo ohun won se ni ohun won se ni ko de hun se won ti fi oro didun won ti fi ro won ti fi tan iru omo ba yen je ni eni e ka wo ba ye pe n to so fun pe en fun lowo school to si won ko lo si school to wa wo pe ah ona omo fe gbegba boya kin fe kan fi ara se o koja wi pe mo fe se nikan o gbo lo je nkan to wa lati inu okan iru eni ba yen a de mare lomi te pe o ma wa ni ipo te ye pe ko ni le so pe mo fe abi mi fe iru eni ba yen won le fi pa ba iru eni ba yen na lupo te ba wo ere onise tan so saju yen iru en to lugbadi awon awon ajinigbe atawon awon to nda iluru to won fi pa ba iru eni ba yen lupo so awon ona bayi ni fi pa ba lupo lo se ma sele so ta ba re ni kan so pe ah won fi pa ba ohun lupo e ma je ka ma so pe yen apara re da ibo na ti ke lese o koja pe nibo na ti ke lese orisirisi ona lawon to nse wa buruku ni won gba lati ri pe won fi pa ba obirin lupo abi okunrin
0: ese eje ki lo sodo pastor Farinde o na ni pe ta ba ni ka wo awujo wa loni orisirisi oro ohun na ni a ma ngbo eleyi ti o ro yi ka ifipa bani lopo sugbon kini awon nkan eleyi te ro wi pe o ma nje bi asiso tabi asigbo abi aini agbo ye yeke yeke nipa ohun ti opolopo eyan ma nso nipa iba ifipa bani lopo eleyi ti agbodo se atunse si
2: ese gege won se so lekan ifipa bani lopo o je nti o buru opolopo eyan no ma nwo ni wo wi pe ohun lo gba fun kilere ti o pariwo kilere ti o se kini kan ki se gbogbo e lo nilo ariwo n to le gbogbo n pe ni misconception to wa nbe ni wi pe kon ma reti bi eni e se jajabo bo se se bi iru ere onise nisin bayi awon adigunjale lo wa si ilu ti won ba ilu je ton ba ilu je ton si mobirin ton ba sun to di epo loyun iru nkan be yen ti o ma wo adabe ni pe kelere ti ohun na gbara ile ki se dandan ko di wi pe eni yen ohun lo jija kade lati gbara ile gbogbo ona kona arekereke tenikeni ba ti lo lati fi pa bayan lopo ni o lodi si ofin o lodi si ofin olorun o de lodi si ofin ilu o lodi si ofin orilede le ni da koko yi gan papa ofin o fi ya je eni to ba se ru e fun enikeni ni gbogbo ona ti aba ti ri mo pe ele fe sele ni ka yera fun papa awon okunrin ni kun wa yawo ti won lo n to ba se won ton fi n we ni ti won ba sun kiri to ti ndi kan lo ma mo mo kekere o lo poju laye sin o won lo ma mo mo kekere ko ma le omo eni ti o se nkan kiri elomi elomi gan a lo n fe dolowo a ma wa were kiri a ma wa abirun kakiri ti o lo ba sun gbogbo ru eleyi ko bojumu ko si dara
0: oda e seun ko ayanrale ohun na ni e tun gbo yi sugbon ele pe wa o sori 0916188 7383 ohun ti a se n so loni ohun na ni o ni se pelu ifipa bani lopo eleyi ti won ti se lalaye fun wa ni yekeyeke ohun ti a n pe ni ifipa bani lopo ba se le mo iyato laarin ifipa bani lopo ati ibalopo eleyi ti o wa latokun eni gangan ah e tun je kin lo sodo arabirin adesope o na ni pe kilo de ti opolopo awon ti ori ba koyo ah nipa ifipa bani lopo to je pe won ma ndake won ni soro sita papa julo nipa iriri won kilo de ti opolopo se kin soro sita
1: ni opolopo igba nkan ti a ma sabare ni wi pe eru en to fi pa ba ro eni ba yen lopo a ti ku eru si ninu elomi gan ma ba di pe o le record e gan ko wo pe to ba fi le so peran ma gbe recording yen sita ni
0: ejo e fun mi ni iseju kan ka sare gbe ipe hello ah eni so nle
1: eh so ro eni ba yen eru aba ko ni fe so sita elomi a wo pe ti mo ba so sita se elomi o ni gbo ko wa foro bi ma se yeye Congress ni so kakiri ladugbo pe ori lagbaja won ma leyan kan ma fi pa ba lopo elomi papa julo awon to wa nile oko a wo pe tani mo fe so fun
0: tani mo ro
1: te awon ni won so pe oko re ni iyawo re ni en gba to wa so pe si ya o ti ya na ni ko de kin ri bayen na ninu gbeyawo wa na ko lo ma nya o le ya oko ki yawo ni e fun mi laye je ko ko tu se die se be a ke je kin simi die o re mi iro oko ba yen gbo logba pe o re lo to sugbo to ba wa sele e ri pe iyawo yen ko ni le so sita a wa so di so nu eku amumora ni ti ba so fun lagbaja won le ni e se boko re ni ko ye ko soro elomi a wa wo pe kini to sele yen gan ko ti kuro nu agbari e a ma wa fi wo wa a ma fi a ma kan ra kakiri ko de ni le so pe ejo eran mi lowo so igba ni lo ji ni pe ugba won to ba ti ni iru iriri bayi e je ka gbianju ka so sita tori a se ri pe opolopo gba teyin o ba so sita na o ma tun fa ailera si okan ati ti ara
0: e seun go a sugbon nje o te ma nipa lori idile tabi eni to lugbadi ifipa bani lopo yi gangan iru ipa wo gangan lo ni lori won
1: ipa akoko na ni pe ero a ma ba iru eni bayen to ba re bi alcohol lo sibi kan sin teyan kan bere si tele leyin scenario kan to sele nigba yen la ma wa ninu opolo e a ma wo kakiri feto feto iru eni ba yen to ba je to wa bere si ni bimo eru a ma ba gan lati fo mo obirin e sile pe mo fe ran mo obirin yin se a ma wo pe ah tin ba ni ko lo sibe yen se kini yen o ni sele iru eni ba yen kan ri pe o ma kanra ko ni le soro lawujo to ba ti ra won kale obirin lo sele si to ba ri ta won okunrin ti gbe po ati soro a ma ni lara pe kini mo fe so ton ni so ye pe ki leni yin wi tabi ko e ko en to wa pe o wa fi pa ba lo yen gan o tu wa je en to pe sumo adugbo yen iru eni ba yen arin arin ti a ma rin ninu itiju gbogbo nkan yi la wa pada fa iporuro okan e kan re pe o kan wo na ni eni te klana to da yin lohun ele tu kilo ni ko ma da yin lohun ke ki gbogbo nkan to sele yen o ti wo lokan o ti bere si ni di depression se lara
0: ah olohun gba wa ah pastor farinde ejo se eni ohun ti e fe ba fi kun eleyi apapa julo nipa ipa eleyi to le ni lori awon to ba lugbadi ifipa ba ni lopo
2: awon to ba lugbadi ti eje bon se so ni wi pe mo yin fe bayan se po mo ori ofe olorun ni ti o ba ni okan lati gbe kuo ko rorun lati mu kuo o le so pe ohun gbagbe amo ko le kuo lokan e en ta n pe ni pe ko dari ji ara e pe in to sele yi o ti sele o ti sele ba lo won se tesiwaju ninu ile aye ohun laarin ebi laarin gege mo se so ba je ni to ti bimo o ku bi o se so fomo re pe idi e ti mo fi ni omo ma jade lojojumo ni to ba jo obirin iru e ti sele si mi ri ko ni se so a ko mo fun gun mo ma ma we pa iru ni ra wo leleyi ko ma jade ko mo lo bi kan so eru o mo ba mo ri eni kan be to je pe DDD sin ko ni boyfriend o da tin lo si bi 40 tori tokunrin ba ti fe soro si gbogbo ti o mo ro ni pe boya o ma ki mo le giri lojiji eru o mo ba eru o mo se gbogbo e eyan nilo lati ba soro then awon ebi awon ojulumo awon ore won gboro de yesi won gboro be ba wo ni wo abuku boya o na lori rin kunrin to lo ba won boya o bo se woso bo se woso ladugbo ba nu se ni pe bo se nse kaakiri te ba ti be sin deru ba tabi ta n da lejo lori n to ti sele ile yi o boju mu rara ni gbogbo ona ye ka le fa mora ki gbe si aye eni yen ko le tesi waju
0: Oda, Eshengo, lekan si eyan ara le 0916188-7383. Ohun na ni number eleyi ti e fi pe wa wole lori eto yi. Asugbon kini awon kan nipa ti airori, nipa ti ara ati nipa ti emi, eleyi ta ro wi pe o ma n ba awon ti won ba lugbadi ibanilopo yi, ti won ba lugbadi re. Kila won kan na ile to man jeyo pastor Farinde eyin ni ibere yi wa fun kini awon kan ti to man farahan nipa ti emi ati eje ka sare gbe ipe ina an pada bo hello
3: hello
0: e kuro le o oruko yin bole tin pe wa kila po oruko yin
3: Toyin
0: lati Ibadan e se o a ngbo yin
3: If you have a little bit of a o le de yan kan ta na laarin bi to je omo kan to se dada so elomi to je pe okay o ultimately wo pe iru eni yan to fi togo gbogbo eyan be yen so ti yeyin to keri yen de wa ma ba won yen ko ma ba won da se po kan jo ma ti se po ko wa ko ko sa mi to se ma se ko wa fi ti eni yen si eyan ti o fe gbowo pada lowo eyan
0: mi ohun na ni mama wa ni won pe lati fi se apejuwe fun wa lori eto eseungo eje ki atesi waju pastor Farinde ibere si mo bere ohun na ni wipe kini awon oda hello e kuro le o E se oruko yin bole tin pe wa? Lati mobile. E seun a ngbo yin oruko yin.
4: Akin Akepe ni mo je.
0: E seun a ngbo yin o.
4: Inu mi dun pe pastor wa ni be yen. Opolopo nkan mi la foju ko do le ri be. Tori e ka se question ni awon ko bere lowo baba wa ni pe Ejo Jesu Shukuza.
0: Se kini?
4: Jesu Shuku.
0: Jesu
4: Shukuza.
0: Jesu Christi.
4: Jesu.
0: Eni so ti ku? Egbo wa.
2: Iku la da Jesu. Ebe ma nki be. Iku ni.
4: Inu mi dun pe pa baba wa wa nbe o ko se wi pe e ti awon omo obirin ni dale o po ju e kan mi lo lawujo leni opolopo kan baba kan soro lori radio si o gbono da ko won ni gbogbo passport wa ni si won ti dile asewo won ni every passport opolopo omo okunrin mi si obirin se to ni to se wa lani lori won ti bi yawo ni egbe titi gan ni aya mayori ni laarin ni mo bi nbi omo mi bayi won o je so flama e do pelu ata asoro nipa awon olowo kokan to se wi pe ritual something omo keke ni won mo wa diri bi pe won lati lu won pelu nti won so fun e
0: ibi ti mo ti fe bi yin lere na nu wi pe ewo ni tawon omo keke ki o sa wo aso kaso ṣùgbọ́n mo ń gbọ́ yín ṣùgbọ́n mo ṣe rí lórí ètò ìyàwó lè àlè encourage nkankan tí ò bá ṣẹlẹ̀ láti fi ròyàn lágbára nípa ti ìfipábánilòpọ̀ tàbí nípa láti máa fi rò wípé torí pé wọ nǹkan báyìí ni mo ṣe fi kò sí excuse kò sí excuse kò sí àwáwí fún ẹni tó fipá báyàn lòpọ̀ ẹ má bínú kò sí àwáwí kankan fún ẹni tó fi

0: fo reso fo
1: ma fo wo reso fo
0: pelu hero hunter bike kit start alloy tun tun ti a sese se
1: o ti wa bayi lodun awon onisowo wa ti o sumo regina
0: na wo die
1: won alaye si
0: kan si wa lori ero yi 0800 800 8080.
2: Welcome, Daddy. What would you like to have?
3: Give me afang and the correct swallow.
2: How about you, Auntie?
4: Egusi and the better swallow.
2: You call my sister, Mengeda and the correct swallow, right?
5: You know what's up. Golden Penny Semovita.
6: That's right. Golden Penny Semovita is my soup's first choice. Made with premium wheat and enriched with vitamins. It's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.
7: Bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì ríru ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: S-E-L-A-R-R-I-E. Sálárì.
8: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
10: T-U-R-L-E-R-I-C turmeric.
8: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
11: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: joy, nourishing goodness for every side of you.
1: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùnmú ẹ.
3: Gbàgbé ìrùnmú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o, Ọlá Olúwa Zakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Mo fi ìrònú ara ẹlẹ́ mọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mí débẹ̀.
6: Ṣade kí ló dé sí lálẹ́ òní dómi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí.
7: Mo ń kó àwọn àkókò yín dómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
6: Ẹ̀bùn ńlá kẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni?
7: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì dómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín dómi tèmi náà jọ.
8: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
9: Flash FM 105.5.
10: Flash 105.5 FM. The best and

0: How?
1: Is it milky?
0: Yes.
1: Is it creamy?
0: Yes.
1: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
0: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
3: Milo!
4: Casting Crown 2026 live in Ibadan.
5: Casting Crowns is here before the throne of
6: Hey. Casting Crown 2026 elekesan ruere ni Ibadan apejopo ijosin giga julo nibi ta o ti ma fi ade wa lele ni waju oluwa olorun alagbara pelu akori olura pada the redeemer ojo sunday may 31 agokan san gbako ni eto ma bere ni rccg province 24 headquarters solution assembly opposite orita police station challenge Ibadan ministry pastor lukola timi johnson reverend mrs mercy oderide bukola akinade babatunise pastor ifeoluwa odogiyan toluwa ni sings God Keys and your favorite host Shadia Otieri, Pastor Matthew Okuazo will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelegon and Pastor Paul Tao. E magbagbe o, adota opo 50 widows lo ma gba unje ofe lojo na. Be la o se tun ma ro awon odo lagbara. Don't miss it.
7: Bi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pelu idaraya lorisirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonara jo no bonara jo Ileya Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Ileya Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Ileya nínú oṣù May yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Ileya yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ileya ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó ṣe ń ta tó tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ladelu 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ.
8: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: S-E-L-A-R-R-I-E. Sálárì.
8: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹsí pẹ́ẹ̀lì turmeric.
10: T-U-R-L-E-R-I-C turmeric.
8: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
11: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Ríjìnà náà wó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: agbá bọ́ọ̀lù. Ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù. Ìlù. Ayò àti fèrè. Ní pápá eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o.
1: Ọ̀pọ̀ ọdún ìfipá
0: láìka ìdènà sí. Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
2: Andrew Trossard, a tapped in by Bukayo Saka, history makers.
0: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
3: Dembélé!
0: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026, ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Ó Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágelú 96.7 FM.
4: Sade, kí ló dé sí lálẹ́ ní Domi ṣọkùnrin tábìlì rẹ báyìí?
5: Mo ń kó àwọn àkókò Indomie mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
4: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
5: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
4: Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie tèmi náà jọ.
6: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
7: Splash FM 105.5.

0: prince Saint-Lou, kò lè bá nǹkan tó ti ṣe mọ́. So díẹ̀ pé èmi náà máa fi àpèjúwe sílẹ̀ pé ẹni tí ò ní capacity nǹkan tí mo ṣe lẹ́ẹ̀pẹ́ ló padà wá mọ́.
1: Ẹ ṣeun gan.
0: So díẹ̀ fọ.
1: Elédùmarè á fún yín ṣe láṣẹ ọlọ́run. Ẹ ṣeun gan, ambassador Olúfẹ̀mí Àjàdí Ògúntóyìnbó, tí mo jẹ́ gbajúgbajà olókoòwò, ẹni tí ó ń fọn rere àgbéga àwọn ọ̀dọ́, ẹlẹ́yinjú àánú, tí wọ́n sì tún jẹ́ ọmọ bíbí ti ìlú Ìbàdàn. Àwọn náà ni wọ́n farahàn lónìí lórí ètò òkè Ìbàdàn. Àgbéga ìlú Ìbàdàn kọ́.
0: Ológun Arógun.
1: Ẹ̀yin ò fẹ́ pinlẹ̀ ni.
0: Olóìpínlẹ̀ Ológun Arógun.
1: Ẹ ṣeun gan, ambassador Olúfẹ̀mí Àjàdí Ògúntóyìnbó. Ṣé ẹ jẹ́ wa lórí ètò òkè Ìbàdàn. Ẹ wá bá mi dágbére fún àwọn aráalé.
0: Mo kí gbogbo.
1: Ẹ wọ́n bínú, irú orin wo lẹ fẹ́ràn láti máa gbọ́ gan? Ṣé ẹ máa ń ní àsìkò ìsinmi, àsìkò ìgbafẹ́?
0: Mo máa ń gbọrin, mo máa ń gbọrin, iṣẹ́ olórin ni mo yàn láàyò.
1: Bẹ́ẹ̀ni.
0: Iṣẹ́ bàbá mi ni.
1: Ṣẹ́yìn náà kọrin rí ni.
0: Mo ti kọrin sẹ́yìn. Mo ti kọrin sẹ́yìn. So, mo kí gbogbo ẹyin tó ń wò mí nílé. Ojú tẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ fi ń gbọ́ mi, etí yín ò ní di. Lágbára Ọlọ́run, a tún padà pàdé lórí ètò yìí. Ẹ ṣe púpọ̀.
1: Ẹ̀yin aráalé, ó ti rókè náà ni lórí ètò òkè Ìbàdàn. Ó tò ní ètò òkè Ìbàdàn wa tò ní yìí, ó jẹ́ eléyìí tó lágbára gidi gan. Eléyìí tí mo ti mọ̀ wípé eléyìí tó bá dà lọ́lọ́run máa ṣe fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìlú Ìbàdàn lápapọ̀.
0: Inú High Life làwọn bá ń kọ.
1: Bẹ́ẹ̀ni.
0: And gbogbo àwọn tó ń kọ High Life, àwọn òbí sàn ní another. More or less they are using the same song together. So mo mú ìlú ìgbà tí mo kéré, bàbá mi máa ń kọ. Ọ̀pá kan ò pé jò, ẹ jẹ́ kojú yín là kẹwà rí wípé pẹlẹbẹ ni ọbẹ̀. Àgbájọwọ́ mà ní, wọ́n ló pẹ́ òǹdò rí àwọn ọmọ wa, ẹ máa jẹ́ kan tàràkà. So the proverb have been there, the songs have been there for a very long time. Ẹ jẹ́ ká encourage àwọn youth wa, ká gbé wọn lọ́wọ́ sókè, ká fà wọn lọ́wọ́ sókè, pé àwọn ọmọ wa ẹ má jẹ́ kan tàràkà.
1: Ọlọ́run á wà lọ́wọ́. Ẹ ṣe. Tẹ́mílá Jàlókò lórúkọ ti tèmi, a sì máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò òkè Ìbàdàn títí dìgbà náà kọ́.

0: Flash FM 105.5.
1: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá. Ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Study. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀, ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
2: Ìtẹ̀ méjì omi òrombó lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100. Bubble 100 is another milk drink in a whole new 210ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
5: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank airtime.

0: ló kọ àwọn tájọṣètò tẹ̀ní.
1: Èso sálọ̀wọ̀.
0: Lórúkọ bàbá wa Kábíyèsí Ọba Adébáyọ̀ Àkàndé tí mò ń kí wọn wípé wọ́n ká lẹ́ o. Ẹ̀sìn ọba kó jẹ kó pẹ́, ìrùkẹ̀ rẹ̀ kó dọkíní, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí wọ́n dàgbà bí aráàárọ̀. Bàbá Akin lórúkọ Túnde Ọláwò, ọ̀gá wa níkànnì tá a wà yìí. Olóòtú ètò yìí ṣe Nakin Ọláni. DJ Ajowa ń kalẹ̀ ètò lẹ́nìí tí ń sọ mi bí áńgẹ́lì tí ń sọlé Elédùmarè. Bá a ti jọ ń ṣe nìyẹn. Ọ̀túnba Isaac Adeyinka lorúkọ mi. Èmi lọ́mọ mòró àtètè kan tá a bá ń tilé ifẹ̀ bọ̀. Mòró àtètè kan tá a bá ń tifẹ̀ bọ̀. Gbogbo ara mòró mo kín lé ní o. Mo kín púpọ̀ púpọ̀ ẹkú àlejò mi. Lórí pápá orí pápá ṣeré Orígbó Anglican Grammar School ní mòró lẹ́ni. Bẹ́jì mi àjọkọ́ wọ̀rìn ni. Bàbá Túnde Rajé àjọkọ́ wọ̀rìn ni o. Ìkọ́lé ológoṣẹ́ tí ò gbọdọ̀ tí ọjọ́ tẹ́yẹkẹ́yẹ. Olókoṣẹ́ ní kọ́lé àwọn ẹgbẹ́ ẹ̀ náà kọ́ tẹ́. Àjọrìn lẹ́ni ni àjọdé mòro àtètè kan fúngbà àkọ́kọ́. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi. Wọ́n ṣe o, ẹ ṣe púpọ̀ púpọ̀ o, ẹ ṣe gan-an lẹ́ni. Àwọn kankan lálẹ́ àná ni gbogbo ẹ̀ ṣe gbùdùgbùdù ní Facebook. Láàárọ̀ yìí ìyàwó ń sọ pé tẹ́ ẹ bá lọ ẹ mọ̀ pẹ́ o, ẹ mọ̀ pẹ́ o, tẹ́ ẹ bá ti lọ sí kinní ẹ mọ̀ pẹ́ o, ẹ mọ̀ pẹ́ o. Mo ní kí ló dé? Mo ní kí èèyàn má jáde láago mẹ́sàn-án lẹ́nìí. Aago mẹ́sàn-án bò ó. Ìgbà mo tún kúò mòrò mo pé mo ti kúò ní mòrò o. Mo ti dé Ìbàdàn báyìí o. Wọ́n á ń lọ síbi iṣẹ́ lálẹ́ tèní. Bá tún ń sọ ibẹ̀ ni ẹ̀sùn mi ni ibi tí wọ́n sùn ibi tí wọ́n sùn wà ń bí ni. Àmọ̀ pẹ̀lú ìròyìn tí ń ṣẹlẹ̀ wípé kéèyàn mọ́ jáde o. Ẹ mọ́ jáde o láago mẹ́sàn-án o. Ẹ mọ́ jáde láago mẹ́sàn-án lónìí o. Láago mẹ́sàn-án bá ti lù oníkálukú kó nílé ó gbélé. Nígbà tí òun fi dé ibi iṣẹ́ gbogbogbà mọ́tò àtọ̀kadà ti mọ́rúwá, àwọn èèyàn tún ń sọ wípé wọ́n ní kéèyàn mọ́ jáde o. Tago mẹ́sàn-án bá lù òótọ́ ni àbéré, eré ni àbó òótọ́, Ìbàdàn nìkan ni àbí ọkàn ìpínlẹ̀ míì. Iye mo kàn ní kájọ gbéyẹ̀wò lálẹ́ tèní. Tó bá jẹ pé lóòótọ́ ni, kí ni tó ṣẹlẹ̀ gan tó fi ní àmọ́ jáde? Wọ́n ní bó o náà ṣe pé àwọn olóṣèlú tún ti bẹ̀rẹ̀ o. Pé ìtùtù àbí ìmùlẹ̀ àbí kinní kan yóò ṣẹlẹ̀ lálẹ́ ìní. N tí ò sì yé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Ìbéèrè tí mo ní bèrè lọ́wọ́ ẹ̀yàn ọmọ Nàìjíríà nu, òótọ́ ni bí àbí rọ́? Ṣé lóòótọ́ ni? abi iro ni. Hello.
2: Hello.
0: Hello, e kale o. Hello. Eyin te pe mi, nbo le ti npe. To ba je pe o to ni. E je mo, to ba si je pe iro ni. Hello.
2: Ale yo kale.
0: E kale mama mi o. Yes, ma. Yamio. Sẹ́yìn ti wọlé báyìí.
3: Mo ti wọlé láti after 7.
0: At after 7.
3: Yáàbẹ̀ ti jẹ́ máa nílò ọ̀dọ̀ ọ̀dọ̀ sọ́rọ̀.
0: Ok. Mo ti mà. Ètòrè o, ètòrè. Ẹ má bínú. Ok. Ẹ má bínú, ẹ dákun. Ètò ni ẹ o, ẹ ṣe o. Yes, ma. Ọ̀dà ma, ẹ ṣe ma. Àwọn gbogbo wọ́n gbọ́ o. Àwọn náà ń gbọ́ o. Wọ́n ń lọ ọmọ mòró lénìí, wọ́n dé mòró lénìí. Àmì o, ẹ ṣe o. Hello.
2: Ẹ kalẹ o.
0: Ètò rẹ̀.
2: Ọlọ́wà lọ́sọ̀
0: láti wò. Ṣé kíní ìdé wò?
2: Àti
0: 8 o'clock lẹ ti wà nínú ilé. Kíná ni ń ṣẹlẹ̀?
2: Oṣù àwọ̀.
0: Sá.
2: Ẹnu ara yé lẹ bọ̀. Kí ni fẹ́ mọ́? Àti
0: wà náà lé. Ọ̀dà lábúrò ní ṣe gbogbo wa láṣẹ lẹ́dùmarè lábúrò ní ṣe wa. Ẹ jẹ́ gbé kíkà tó lọ polówó ọjà. Hello.
4: Ẹ̀ka lẹ́sà. Àkó program sir.
0: Program rẹ o.
4: Ajínrere Adélaní Moses láti gbé olóyè.
0: Ẹ̀ka lẹ́sà.
4: Ẹ̀rọ àpò ètò bàbá.
0: Ètò ni o.
4: Lóòótọ́ bí àti gbọ́ náà ni. Ṣùgbọ́n kinní kan ni mo gbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé Olúwa mọ̀ bí àti àwọn ilé wa bí Ọlọ́run nínú wàhálà ojú ìta mọ̀ wà báyìí mo fẹ́ wo ti ọ̀sẹ̀lẹ̀ gan. Ẹ̀jọ̀ ṣe mo yá òkùnkùn lọ lágbára jọ Ọlọ́run lọ ni a mọ̀ lóòótọ́ ohun tí wọ́n sọ èmi ò sọ pé báyìí lolúwa wí ò sí ṣùgbọ́n tí wọ́n bá sọ báwọn tó báyìí pé òkùnkùn ni lóòótọ́. Àkín wá ní láàárín pé à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ mọ́sálásí tá à lè kúkú kojú òkùnkùn ká mọ tó kùnkùn bá fẹ́ ṣe gan. Ọlọ́run yọ kónkálukọ́ lọ fi agbára Ọlọ́run dira rẹ̀ lámúrè. Èmi nìyẹn o.
0: Ẹ ti parí ọ̀dà kò sí wàhálà. Ẹ ṣe. Ẹ jẹ́ lọ polówó ọjà náà tí máa tẹ̀ka polówó ọjà dé kí n tún gbé akọ́ bíi mélòó kan ká tó bẹ̀rẹ̀ ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn ẹ kú kàlẹ̀ ètò.
5: Ṣadé kí ló dé sí lálẹ́ ọ̀nìyàn tó mi ṣe wákùnrin tábìlì rẹ báyìí.
6: Mo ń kó àwọn àkókò yín tó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
5: Ẹ̀bùn ńlá kẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni.
6: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì ńdómì. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
5: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín tó mi sèmi náà jọ.
7: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
8: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: fífò rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí. 0800 800 8080.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't win trip to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi, bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM, *347, *1004, *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM, *347, *1004, *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀. Agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlù, ayọ̀ àti fèrè nípa pé eré ìdárayá. Alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
6: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
5: Ní ìhà kejì, àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
6: Dembélé!
5: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà mọ̀ jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹfẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM, ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù, jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026. Home Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Plazit. Media Partners, Splash 105.5 FM àti Lágbélú 96.7 FM.
7: Ẹ̀ngo àjọ̀dún rajà lẹ́dínwó, kínú rẹ̀ ó dùn ń rèé ní Foodco láti Friday ọjọ́ 22 títí di Sunday parí oṣù karùn-ún yìí. Wàá gbádùn àwo kan ráìsì àtàdìẹ síkìn fẹ́gbẹ̀rún kan àbọ̀ náírà 1,500 naira péré tí ó rí pé wọ́n náà jayé ọlọ́banu. Congo mẹ́ta ráìsì pẹ̀lú òróró sebẹ̀ Devon King 750 ml fún 9,599 naira. Búrẹ́dì Kílásìkì tó ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú 50 cl Coke 1,500 naira. Ìdì méjìlá Pepsi 7-Up Mirinda 60 cl tó jẹ́ 4,548 naira tẹ́lẹ̀ ti wálẹ̀ sí 4,439 naira báyìí. ororo sebe power oil 0 fast 3 liters 13,300 td 11,549 naira morning fresh zesty lemon 1000 ml to wa ni 2,835 naira tele ti sokale si 2,399 naira ibadun repete tun be fawon ewe layojo awon ewe be ba ti raje egberun meta 3000 naira pere nile onje wa awon omo yin o kunju ara tabi kun o gbadun orisirisi ere daraya ni gbongan re wa fogbon seju eko gbogbo ebi atawon omo wa jifa pelu gbadun ni food go lati friday 22nd may titi di sunday 31st may ajodun raja ledinwo ko jefa ni food go.
8: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
9: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣe náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
10: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
11: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
12: Gbàgbé ìrùmú ẹ.
13: Gbàgbé ìrùmú ẹ.
11: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọláolúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
14: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọláolúwa Zakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́, Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
11: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
15: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
16: Láolú gbẹ̀mídébẹ̀.
2: Guy, why you dey smile like this? Wetin happen?
3: Cause I don't withdraw to go abroad.
4: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
12: Country people.

0: Ekale
1: sawo.
0: Ah,
1: daddy mi ekale o. O tojo meta e pe mi dada se o si.
0: Oiro bu mo se ekale o nso fa yin.
1: Okay, okay.
0: Sile ale so ko fa be really.
1: Ah, ko yi wa o.
0: Gbogbo adugbo wa bi ti da.
1: O ti da.
0: Olorun ni se ruba wa.
1: Olorun
0: ni se ko ko. Olorun ni se ruba wa. Kaluku wo sunwo Olorun. E ti ba lo so si omo be Jesu e. E ti ba ki won omo be Olorun elese abalaye obo fa re daada. Se si owo wa mo. E ja sunwo Olorun. Olorun ni se ruba wa. O pe awon tin be leko won lawon o ma kan o pe ore mi badan o ni bo se ri nanu ibi ti da yawo eni e ko le tonta ki lo le to bayi olorun e ja sumo olorun ni seruba wa e ja sumo olorun ona o sanu wa eyin gake to de bi se laro yi e la le yi kojo bi iberu kojo kele
1: Awon ya ni ko je ise ruba wa pe awon ni ko tin kan tun le nbe o ni o lenu o lenu aye lebo o
0: Olorun ni jasumo Olorun ni jasumo ara tolo ni o mo sele ni tin sele ah tiri kankan o bi kaluku fe daji ko kijo kijo kijo ta ba sumo Olorun ewo ni ku ah le so pe koko to sele ri won so fe yan mi kan mo do wa ko de verse 60 la po mo si owu ni won se bibi ni kan ni mo ni o da ni sin gbe so pe won ma wu ni badan eko won ma se se tutu won ta fe gbe se badu we gbe ni ya ma ele wa wo bayi se gberu wa de bayi e ja sumo Olorun ka mo be lo nkan lo odun ti wo lohun ni seru ba wa
1: anu
0: anu o wa pelu eni kokan wa
1: mi o
0: gbo wa na ba wa lo ba wa tetu re o
1: mi o
0: olu odun ju awon adari wa na tan be loke ati ni sale ati laarin olu odun ti won o olu o ko won ma se o
1: mi o
0: olu ni seru ba wa o da hola la ko ta illa billahi la ilaha
1: shega sa
0: adura ni o gba o
1: se adupe sa
0: e ti ha wa any time she show
1: Hello? Hello? Ekale o.
2: So, emi mi sta mu futa o.
1: Okay. Okay.
2: Batori aje o ki odo ni badan bi.
1: Okay.
2: E wo o fi orilede Nigeria. Ka wa gbo fi ro wa ki won ma mu se o.
1: Okay.
2: E ayo la ti. Awon kan tun gbagbo wi pe aye gba won lati ma fi ede eniyan rubo. Eh, ataburuku ni o.
1: Sẹyin ti ri bi an ti fe je yan rubori
2: ngba ti eni won ni won fe se
1: ayin anin tan gbo won ni na la ngbo ani bo la dugbo yin se risma
2: eh ma wi pe o fi an ba won se ti npa ede yan won fi se ti ro eto to se lu awon gbo bi ro wa ko won ma gba won jan ba fe se yan se ti ko won ma gba won mu
1: oda
2: oda
1: Ada.
2: Eh ololu eko egbejo ololu. Ti ma jade ni la ni eko kan. Ti won ni won fe se eyan se titi. Ki jogo ya mo fi be o. Ita to ni ma jade na ko won ko ko pe o le ma ale ma won eyan ni. Ko ba yi o be o be ko ba pade le ko gbodo pa o.
1: Okay. Ada.
2: O le ade mo.
1: Ati bo. Ati bo. Lataye baye ni ololu ti n jade. Kan to bi mi ni tin jade hello ka to mo lona riri aye fun ti ale temi eje ngba ipe kan isi hello hello ma yes ma
3: mo fa do do ma le na
1: ni o aya me lato nara jo meta re o ya mi e mo binu e mo binu beni
3: Wa life
1: and life no be like I'm for long.
2: gbọ́lọ́gbé wọ́n ò pẹ̀lú gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ tẹ̀mí wọn ṣogbo tẹ́kùtù mi ń kàn ní ni àdìpọ̀wọ́ àti ọwọ́ wọn títí ọwọ́ wọn bá mọ́ wọn ò rí rí nígbà wọn fẹ́ gbé tùtù kankan olóòlù lànà tí wọ́n gbé tùtù àwọn àtàwọn ilé ẹgbẹ́ kí ni ti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣè ṣùgbọ́n àwọn inú
1: ọlọ́ọ̀nù
2: wọ́n ní ṣe pé èèyàn báwọn aṣíwájú ṣe pé nìyẹn tí wọ́n ti gúnlẹ̀ rẹ táwọn wá ń ṣe ṣe rádaràdá àwọn ọlọ́ọ̀nù àní kan méjì.
1: Sorry. Yes, sir. Ami ashe o, ami. Ami o, ami, ami o. Ami. Ami o, Jesu, ami o. Okwari. Oda, oda ma. Ashe ma. Yes, ma. Ade yinka, aje nlosi ipele tokon lale teni. Ọjọ́ ti ń lọ bí àná, òòrùn sì ti ń rọ bí àwọn àtiwọ̀. Ogún ìṣẹ́jú péré ni mo ní báyìí. Ṣé mọ̀ pé márùn-ún ti kọjá báyìí, àtọ̀ fi márùn-ún lẹ̀ nínú ọgbọ̀n ìṣẹ́jú. Ṣé mọ̀ pé ogún ìṣẹ́jú ló kù. Láàrin ogún ìṣẹ́jú yẹn, ní ìsàrẹ́ mú ìtàn kékeré kan wá tí gbogbo wa tá a kẹ́kọ̀ọ́ tá a sì kọ́gbọ́n nínú rẹ̀.

ma se o mo isoye se o mo okugbe se o mo ogun ba se o mo afe ri se o mo bilu se ko si nkan kan te wa dodo baba yi ti o ma se baba yi se lomo okunrin kan bi baba yi se jolo ogun to omo re ko like ogun omo e like ko ma kawe ko kawe ko sa kawe ko kawe baba ri pe omo igan ko ogun soye wi ko ni di ogun soye mo ni di ogun soye kankan mo olohun oba mi ti jogun iwe fomo yi baba yi wa like e debi ge pe eh ibi tan ba si to omo de on to omo yi debe gba yen baba tomo yi jade university o jade university ta eto be yen si sise ni lewe ifowo pamo loloko o si ki amasa olohun oba mi ti o tete rise o tete rise ṣugbọn gba to pe baba yi awon kan be awon ma jagun gbalẹ onile ni baba a fe gbalẹ yi o e lo mu se njide e wa baba yen o si ba won se baba ologun to lomo to mo we yo si ba won se to ba se tan no konto ngbagbe le yen patapata tabi ki nkan kankan ko kan ti e de ba on ton ko mo le ranti re mo ko mo le ranti ile mo won ti nse nu isele ti mo nsele yi o o sele ni badan yi ati lorin afanja awon to ba mo npa re won ti mo gbo bayi won ti mo gbo npa e isele isele debi to lapere omo yi o ti doga o ti ndoga lo lenu ise ni bank àwọn ara ilẹ̀ kan nílọrin àfànjá ẹni tó talẹ̀ fún wọn ọ̀tá fún wọn wọ́n sì wé rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn kan wá ní àwọn làwọn nílẹ̀ yìí o ilẹ̀ mọ́sáláṣí ni ilẹ̀ kinní kan ni ilẹ̀ wá ni ilẹ̀ ẹ̀yìn ni ẹ ẹ̀ lè gba ilẹ̀ yìí o nítorí pé ẹjọ́lówó ti jẹ́ òṣìṣẹ́ lè fowópamọ́ lẹ fẹ́ gbalẹ̀ yìí láyé láyé ẹ lè rí gbà wọ́n ti ń gbé lọlé ẹjọ́ adájọ́ ní ẹ yí gbogbo ẹ̀ padà ẹjọ́ tí àwọn onílẹ̀ rò yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o ẹjọ́ táwọn báǹkì rò lọ lẹ́sẹ̀ ńlẹ̀ nígbà wọ́n bá di ọgbọ̀n jọ lónìí àwọn ó wà á mọ táwọn ó ṣe nípa rẹ̀ ti banks ti ilé ìfowópamọ́ tó sọ fún wọn nù. nígbà ó di parí oṣù wọ́n gbẹ́jọ́ wọ́n lọ sí court court ṣàlàyé fún wọn wípé èyàn mọ̀ ńlẹ̀ ẹ̀yin ti ta lẹ́yìn ẹ má dorí ilẹ̀ yẹn mọ́ láyé láyé ẹ̀yin báńkì ẹ lọ́ mọ́ ṣiṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe lórí ilẹ̀ náà ìkan nínú àwọn ọmọ ńlẹ̀ ọ wá sọ́dọ̀ bàbá oníṣègùn tí máa ń ṣe iṣẹ́ fún gbogbo èèyàn bàbá a máa fẹ́ gbalẹ̀ àwọn kan wọ́n fẹ́ gbalẹ̀ àwọn kan o ilẹ̀ bona fẹ́ gbà ilẹ̀ mọ̀lẹ́bí àwọn ni wọ́n fẹ́ gbà á táwọn lè ṣe sí ní kẹ́ ẹ fún wa bàbá ní kò le tó bá wọn ẹ lọ wá lákẹ́ ní báyìí ẹ
lo wa do la bayi lo wa la ka se gbe bayi e lo wa wa baba yen di ndi kudi o di ogun ndi kudi o ni e lo ri mo no ri ile na te ba ri mo ri ile na ene keni to ba do ri ile na orun lala ma je mewa a mewe wa o ku tan ni e ma je ntan yin o ojo ti won lo sori ile omo baba yi o wa nbe atiko ni won ti gbera fe o koja mbada fe o di lorin afanja fe won de lorin won lo seka bank won won ku nbe won lo sori ile na e mo je ntan yin omo baba yi lo koko gori ile yen o gori ile tan o po iri o balẹ lojiji gba eni keji na to sare ti pe ki lo se lagbaya o na subu rere o na balẹ de awon meta to ku an ba sa seyin pe wahala leleyi o wahala leleyi o na ba lo pe aboki ani ke aboki kan wa ba won gbe se mo pe awon aboki awon oloriki aboki oloriki kankan ko si bitan ki si ko si bitan pe si na ba wo awon mejeji ko lori ile yen a gbe won digbadigba odo hospital hospital na wa o e mo je ntan yin at hospital na ti ranse pe baba nle baba e wa o nkan sele o ki lo sele lagbaja bayi bayi bayi bayi bayi o subu lori ile kan o si wa hospital bi o ba ji ni o bi o si ye awon o ti mo abe ni omo ohun ki lo wa lori ile ori ile bo won lori ile kan ni lorin la won wa awon lo wo le kan ta won jajagba ni bank ti bank ati court gba fa won o la won lo wo lo si lo ba suburu le nbe lo ba si ku bi yo ku ni bi yo ye ni o wa nbe Adeyinka baba ni ori ile ile ni lorin ile ni lorin baba n wo pe abori ile ti to n didi kudi si o na ni na o ma yin lo bi e ma je ntan yin

0: Yinka mewa nsele ogun atogba nsele laye baba ba digba lo ba di agbon o di lorin afanja igba ti o de hospital baba ri pe epa oboro mo kini ti nsele kini nsele igba ti baba o pada dele awon tan wa se ogun idikudi tan lo gbe sori ile awon dupe lowo baba baba awon dupe lowo yin o ise ti down awon meji ti lule lori ile na ile bo awon bank na fe gbalẹ mo lowo awon oga awon meji won ti lule nbe baba ni on fowo ara on sera on laye on ti fowo ara on sera on laye ha omo on wa ninu eni to to lu ijamba idikudi to ndi fun yin ase ai soku laarin ja ara le eni ni ba side osupa ni emba kine ke ba so pe ara le mi o ajepara le mi le niyan buruku ajepara le mi le yan re mi omo bo se korin mo aye aye soko laarin ja ko mo bara le eni gbogbo nte ba se le ni eran ti pe omo yin na o wa nle eko giga o eran ti pe omo yin na o na n jade ki omo yin na n sise kiri bi kan e si marin ti o rin lale tini nitori idi eyi eyin eyan e se daada o hello
1: hello abami
0: hello sir
1: ejo ba soko loja ko ruwo to soko
0: ko ruwo ko to soko
1: ko ruwo ko to soko bi se ma ri na niyan gbogbo te se ri se a se pastor a se baba lawo a se afa ise to ba se to ba buru e to se fun bo se jiya o no jiya to ni po lo to won lona ti won ma olodun se ma se kan na nu to ma pa ma won le wa nbe ko lo nte yin ro nu to se gbogbo de yo ba se ko po si to nu se won lagbara ko le se kan e ba lo lo ga gbogbo wa ogun ba je lo ogun wa je bo ogun ti je wa o na to wo nbe na nu Olorun je agun le ayo
0: mi o se o
2: aye loja o oba olu
0: e ka le ma o hello ma o mo ti ma mama mi e ka le ma
3: o jare ke ya ma ka ni ma wa se jo ba yo ye ke ya wa di da da ke so ma sa ni to ba fe sa eni ne mo ti su mo ti se la re o lo ko lo ko
0: o wa re po me ni
4: o lọko won gbe boya wo keji lọko re mo ile pa anybody koko ta le yi ni a le ri sera re iyo ogun odun amọ gbe lowo e ba ri ti se o ko wa se o ba re se ara re ko mo mara ko mo na bi ke bi goli e mo o na ku e ro o na pe si se tele le ni ti mu je e ko ro ko fi mara ma mara de so ke agun radio o ko sika sika ijo yo ke nbo
0: Egbeso.
5: Adani loro ba se ola. ore ni mo se mo ni sika sugar to re ba ni bi igaje lo hun te mo fi tolo wa ti gajo ti baba yen wo pe wa te kalaye lo ti asubotan e se me pa ko ya ta ko fun kankan fọ́nà yìí pọ̀ mọ̀ òun ní ọjà lè lórí kí ló ní ọ̀pọ̀ burúkú wọn tí wọ́n ń ṣe kí wọ́n kó lọ bọ kwara mọ̀ kí wọ́n lọ rí mo wá sí pẹ̀lú ní ìsìnmọ́ ní kákúnṣe léṣe àwọn sì ní tirẹ́là sìmẹ́ntì tirẹ́là láìsí dáńgọ́tẹ̀ tí ó wà gbé kámọmọ́lé àwọn amẹ̀kúnú àní nǹkan kan ò ọ̀nà wọn ò fi àwọn sìkàsìkà gbogbo yẹkẹni bí máa ń sí kàlàyé kó lọ sí àtúbọ̀tán kó lọ sí ọjọ́ ọ̀kan ìlì ní ìsìn ilé ayé la ti ń jìyà lóníkálukú ti ń fi sí ọwọ́ rẹ̀ adéyémẹ́ká
0: kò ní sẹ́ẹ̀ àmì àṣẹ o àmì àmì àmì àmì o àmì o àmì àmì o àmì o àmì àmì àmì àmì àṣẹ o. àmì o àmì
5: o
0: bẹ́ẹ̀ ó ti rí gbà ó dára ọmọ ẹ ṣe mà ó dúpẹ́ o. Adéyinka mo ń lọ lérè gbogbo ẹyin èèyàn tí ẹni cataract tàbí glaucoma ẹyin tí ẹni cataract tàbí glaucoma ẹyin tójú ń dùn tójú ń yọ lẹ́nu ẹyin tí nǹkan ọmọkùnrin yín tó kù díẹ̀ káàtó tí ò lè ṣe dáadáa ẹ pè mí lẹ́yìn ètò 08064474794 nípa tójú à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè àwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ àwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ àwọn tán sì lówó náà náà ń dúpẹ́ o torí gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ lórí ikú dínà ní kọ́lọ́run ó ṣàánú fún gbogbo wa kọ́lọ́run já lówó lọ́wọ́ ibi tẹ́gbẹ́ wọn ti ń náwó ká má ná òkúta ń bẹ̀ tí cataract bá mọ yín tàbí glaucoma tẹ́ sì ti ń dàgbà oúnjẹ ọmọ ó jiná fún yín jẹ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ sọ fáwọn ọmọ wípé ẹ fẹ́ mọ rí nǹkan tí wọ́n ń dá ṣe mọ́tò tí wọ́n ń rà ilé tí wọ́n ń kọ́ ìyàwó tí wọ́n ń fẹ́ kan tọ́jú yín 08064474794 08064474794 ni nọmba emi Otunba Isaac Adeyinka to ba si je pe WhatsApp number mi nanu ke pe mi si jomejo láàtún láǹfààní àtòrí ọ̀fẹ́ láti pàdé ẹkú kalẹ̀ ó dàrọ̀.

0: Flash FM 105.5.
1: Kò sí ayò tó dàbí ọdún iléyá. Ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
2: Lago méje sí méjọ àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀.
3: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
4: Gbàgbé ìrùnmú ẹ.
5: Gbàgbé ìrùnmú ẹ.
3: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios the return of Gbẹ̀ngà Adébóyè.
6: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
3: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago méje sí mẹ́jọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
7: Ìrònú kí mú ni gbádùn omú ni ìgbẹ́ni.
3: Láolú gbẹ̀mí débẹ̀.
8: Guy, why you dey smile like this? Wetin happen?
9: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.